0: 32FM 94.9.
1: Bẹ́ẹ̀ni, láti ṣe bí ọba kìí ṣọ̀rọ̀ ẹnu lásán, ìgbésẹ̀ nínú ẹ̀mí ni. Ìrẹ̀díẹ̀rí tí olú ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ayé rẹ̀. Àpọ́sù Dr. SM Mustafa JP, bàbá ṣe bí ọba, pẹ̀lú Pastor Mrs. Eunice Mustafa, màmá ṣe bí ọba, nínú ìrìn àjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè Israel àti Jordan, pẹ̀lú ìpàdé àdúrà agbára mi fún mi. Special Mega Crusade, ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026, ìrìn àjò ẹ̀mí yìí máa wáyé o. Pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè Israel àti Jordan, lẹ́yìn tí ó mú kí olúkálùkù ṣílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa. Ẹ ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka ilé-iṣẹ́ ìránṣẹ́ Seed of Christ. Bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí yóò ọ́fíìsì You Fit Fly tó bá súnmọ́. Ẹ mọ̀ pé You Fit Fly lọ̀gá àgbà fún hotel reservations, hotel booking, tó fi mọ́ airport transfer. Fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280. Ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Israel àti Jordan. Tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba. Ìrètí ẹ náà yóò tù ọ lọ́wọ́. Má gbẹ́yìn.

0: ẹgbẹ́ kan ni pé àwọn ọmọlé wọn níran àwa náà wá jọ wọn lójú àbúrò mi ẹgbọn mi wà ń ta mo fẹ́ fi àsìkò yín pé kẹ bá mi pé òun náà kó wá kẹ lè ṣàdúrà fún
1: ó yẹ pé wọn bí a.
0: So àbúrò mi ẹnu gba tí mo lọ àbúrò mi ti wá bá mi náà àjọ
1: lọ́hùn náà
0: bẹ́ẹ̀ni ó ti bímọ
1: ẹ ti fà á
0: bẹ́ẹ̀ni ó ti bímọ
1: lọ́hùn báyìí
0: bẹ́ẹ̀ni òun lélẹ̀
1: ha àwọn náà ń wò mí báyìí
0: bẹ́ẹ̀ni òun lélẹ̀
1: ẹ pẹ̀lẹ̀ bírọ́dà yìí ọlọ́run yóò mú yín dé ilẹ̀ tó tẹ́jú àwọn rèé tí wọ́n ra ń wò àwọn náà ń wò wọ́n ń wo live lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin lẹ̀ ń wo ra yín yẹn o
0: rẹ̀mílẹ́kún
1: ẹ bá ń pè wọn.
0: So àwa wò pé
1: ṣebí sista rẹ̀mílẹ́kún dà ọ yẹ mọ́ bọ̀ sista rẹ̀mílẹ́kún ẹ̀yin ni SCB number 3.
0: Tó yà wọn náà mú mi dénú jọ ẹ.
1: Ẹ n tó mú ọ wá jẹ́nì kó dúpẹ́ lọ́ọ̀rẹ́ pé wọ́n lo Monde mọ́ dà wá bí.
0: So àwa wò pé ká tẹ́mọ́ mi wà lọ́rùn torí ilé tó ń gbé mo fẹ́ kán máa lóná 24/7 ni.
1: Wọ́n fẹ́ kí màmá wọn máa lo iná 24/7 kí wọ́n máa gbádùn ni.
0: Wọ́n ti jìyà gan-an ṣùgbọ́n wọ́n strong torí wọn rì má rì wọ́n dúró tì wá wọn lọ́rẹ̀ẹ́.
1: Mọ́mí yín ò rì má rì ó tó bí ọdún mélòó báyẹn.
0: 30 years ago. Pé 30 years.
1: Ọdún yìí ẹ̀yin ni sista rẹ̀mílẹ́kún ṣé bébí yín rèé ẹ wò bó náà ṣe fine.
0: Ọmọ arúgbó ọjọ́ ni.
1: Ọmọ arúgbó ọjọ́ ni.
0: So àwa kọ́ ilé kékeré kan fún wọn. A fi dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n ṣe gan. So ìgbà tí wọ́n sílé.
1: Ṣé mọ́mí yín wá lónìí báyìí?
0: Wọ́n wà bọ̀ wọ́n wá lọ́jọ́ ọlọ́run òjijì ṣùgbọ́n àráyé give testimony. So àwa ni pé ìgbà tí wọ́n sílé yẹn mi ò wálé ṣùgbọ́n torí testimony mo ṣe wá.
1: Lẹ fi wá láti ìlú United Kingdom.
0: Orí mo ti sẹ́ǹdì ẹ̀.
1: Wọ́n ń gbé ẹ̀mọye testimony sórí ìwọ́n tó ń jáṣẹ́ mọ́lẹ̀. Kéèyàn gbọ́ testimony kí wọ́n ti sẹ́ǹdì ẹ̀ tí ń gbé nísìnyí. Wọ́n wá wá láti United Kingdom wọ́n mọ̀ pé tí Ọlọ́run bá ṣe ọ́ lóore ń bì má jẹ̀mú bẹ̀ ni tó dúpẹ́ èyí tó sì ò ní bàjẹ́ bó a ti gbà míì ọ̀pẹ́ǹdì ẹ̀ ni.
0: So mo wá fẹ́ kán bá mi gbé ilé yẹn sí káwọn èèyàn náà kán bá mi ṣàdúrà fún.
1: Ẹ wọ bí a mọ tó jìyà.

0: ẹjọ́ ń bolẹ̀ kọ́lé òsì gan.
1: Adégbáyé.
0: Standard bí ilé ìlú òyìnbó náà ṣe rí ni, bí ilé UK ṣe máa rí ni, ilé ìlú èbó wo nǹkan. Ẹ wo bí ilé ṣe ń dán, ẹ wo sitting room. Abẹ Ọlọ́run kó tètè gbé ọgà kó o lè ṣe eléyìí fún màmá rẹ. Ẹ̀ẹ̀mẹ́ni tó dùn mí fún lónìí, bàbá wọn ò sí ńbẹ̀. Àbẹ́ rí ẹ̀yin bàbá bí wọn bá ṣe kọ́ tìyá lọ́tọ̀ kí wọ́n tó kọ́ ti bàbá tàbí kí wọ́n tún jọ máa gbádùn. Àbẹ́ wo bí ṣe ń dán bí ojú aṣẹ́wó. Ẹ wo bedroom. Èyí dáa. Ẹ̀yin ọmọ yìí Ọlọ́run yóò mọ̀ tọ́jú yín. Ọlọ́run yóò mọ̀ gbé yín ga. Ẹ mọ̀ dé ibi gíga. Fádúró eléyìí tẹ́ ẹ ṣe fún ìyá yín, ọmọ mọ̀ tọ́jú ẹ̀yin náà. Kódà wọ́n tó fi carport sí. So wọ́n ti mọ̀ pé mọ́tò ń bọ̀ lójé wọn ó ṣe yẹn sí. Mọ́tò ti ṣe kí ni?
1: Mọ́tò ti wà Lexus ló kọ́kọ́ wà tábúrò mi sent wọn.
0: Mọ́tò ti kọ́kọ́ ń bẹ ńlẹ̀ so ẹ.
1: Nígbà tó bá ń dára. Nígbà tó bá ń dára, Olúwa jẹ́ kí n wà níbẹ̀ o.
2: Ẹ wo ohun tó ṣẹlẹ̀. Àṣé gbogbo ẹ̀yin bàbá tẹ́ ẹ jẹ́ abiyamọ, gbogbo ẹ̀yin ìyá tẹ́ ẹ jẹ́ abiyamọ, irúgbìn tí mo fẹ́ kó fílẹ̀ láàárọ̀ yìí, ó ní pé Ọlọ́run fún mi lọ́mọ aláàánú. Tó bá ṣe pé àdúrà sì ń gbà títí dọ̀la, kàn mọ̀ọ́mọ̀ rúbọ̀ yẹn. Gbogbo ẹni tí ń gbọ́ mi láàárọ̀ ní Sátọ̀dé, ẹ wo ohun táwọn ọmọ ṣe fún ìyá tiwọn, ìyá tó bí ọmọ aláàánú. Gbogbo ẹ̀yin abiyamọ, àfi tí èèbá sabiyamọ, sẹ́ẹ̀sì mọ̀pá abiyamọ kì í ṣe ọkùnrin nìkan, kì í sóbìnrin nìkan. Ẹ ra àwọn ọkùnrin abiyamọ, ẹ rí bí wọ́n ṣe máa fún irúgbìn. Ọlọ́run fún mi ní ọmọ aláàánú. Ọrẹ tó fẹ́ filẹ̀ láàárọ̀ ènìyàn. Mọ̀mọ́ ẹni tí ọba bímọ aláàánú ojú rẹ̀ ara rẹ̀ kò bí ìrànlọ́wọ́, kò bí ọmọ ìrànlọ́wọ́ nìyẹn. Àti ìdá mẹ́wàá àti ọrẹ. Bí gbogbo àwọn ìyá kan ò ṣe bẹ́ẹ̀ máa rí ìyá 50 tí ó fi 1,000 tí wọ́n fi máa tọrọ. Ọlọ́run fún mi lọ́mọ aláàánú. Ẹnìkan ní ọrẹ ara wọn 50 Ọlọ́run ara wọn 50 tí ó sàn ìdá mẹ́wàá tá a fi ṣe prógíráàmù tọ̀la. Irúgbìn ọrẹ 1,000 ọrẹ 2,000 fún mi lọ́mọ aláàánú. Account number church ni 20 17 42 90 47 20 17 42 90 47 Comfort Life Mission International First Bank. Bí ìyẹn ọba wọlé lo eléyìí 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Ó ní bí ẹ̀yin bá fẹ́ tí ẹ sì gbọ́ràn ẹ ó jèrè ilẹ̀ náà. Kí n tó máa lọ ẹjẹ́ ń fún yín lẹ́sẹ̀ bíbélì tá a kà o. Ẹ jẹ́ àka ìwé Mark tán lónìí o. Mark chapter 11 títí wọ 16 òun ò lè pé 10 ìmí ọmọ pé 10 ìmí ò ní pé 10 lágbára Ọlọ́run. Ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀ 11 títí wọ 16 ìwé Mark Saint Mark. Without wasting time ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí dà ọya gbé ọwọ́ lé ìdodo rẹ. Báyìí lolúwa wí. Mo dànù pọ̀ mọ́ ìrìn àjò ẹ gbogbo faces of life káàánú ọmọ bọ́ rìn in Jesus name. Happy birthday, long life and prosperity. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe marriage tẹ́ ẹ̀ ń mark wedding anniversary yín. Ìrìn àjò yín kọ́yá ilé yín ò ní dàrú in Jesus name. Ẹ wo ẹnìkan ní pastor mo ní testimony ní agbára ẹni tó láyé àtọ̀run o lè lo nọ́mbà ẹ̀ 08081 65 66 ẹ sẹ́ndì mẹ́sẹ̀jì ire àtànú kọ́ bá yín. You are blessed. It is well with you.

0: ẹ̀kọ́ yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Ètò ìgbéyàwó láyé.
2: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìrí ìjì kọ́, ẹ̀rọ ọ̀fọ́ṣọ́, iṣẹ́ ìlẹ̀ wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: Ẹ ní tòótọ́.
2: Káṣá sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
0: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
4: Ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
0: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fíríìjì yín, ẹ̀rọ ìfọ́ṣọ́, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
0: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnard Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
6: After me, okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
7: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
8: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial star 8011 star 4# or scan.

0: you know, to enforce, you know, the that duty that is incumbent on government.
1: Yes, eji kama fa wa la le na lafa ni ki won da si tori akoko wa ko lo den den awa ma se ni ala fi bo bi ba se ngba ta ma le tin ba ti ri mi to won wa ju mi ma tun ma ti si yin 0705 5000 0705 5000 949 0705 5000 949 0809 7000 949 ile okere +23490622949 ekaro
2: ekaro ifana
1: ekaro ma
2: ekueto
1: esun
2: tati kwete mo ni jona
1: tami
2: ya Elizabeth ni la sojo seri oro lori ibo to sun yin ni se so emi sa ro gbogbo awon ara ipinle osun kan dibo fun eri okan won nitori pe ton ba fun yin ni 20000 wo fi gba 200000 pada lowo yin e mo tojo la yin ta o tojo la awon omo yin e mo ta wo lo se lu se se ni fo ja jo gbogbo awon ala kon dibo fe ro kan won awon alagbara ton si wa nbe ka je ka la fi awojoba ka gbagbara jule kon mo pa wa ni pinle osun kon jo olorun la fi be won ka gbagbara le ki lo de igba la ni eni ko lo ni aye gbo bi won lo dun mejo won o ko be na ni kan rati tan rere ti won o ko
1: tabi
2: fun mi
1: e karo
3: ekaro
1: ekaro
3: ah pe falon ni pada kai
1: ani
3: mo ki ba resta mo mi ala lo ko ti la ti se
1: nation
3: ah ba resta e mo pe ti le ma kanu wa bayi o ka duro kilo te di so fun ani yo si ko do di ko jo di se ti wole ta di te ni kilo si be ne eni ton kanu wa e mo pe ni e wa do bayi o to bo do jo le ti wa ni fi ke ti ba ni ka do si wa o fura wala fo fa o to ra re di so fun ani gba yen wala teyin kalaba tele ni baye ko ba ti bayi o ade bari sa en soro kan pe yen le pe awon ijoba lejo bu ni ga o kan orile de to fi ba di sise ni o ke to orile de ti o fi di awon kan ti o ti da awon kan o te ba ti so ko ni bi bayi ko da emi yo ti se bi won din presidency le de ori en te yen o ti mo wo gbejo lo lejo kan ni bi ala won ni jo ba je mu ara lo ro de nadi sise yo bari sa mo ki gidi gan o e je bu gbo gba wa o
1: bari sa ngo esun but le je pe ani gbele men to go pa e ti e gbegbe se na teyin o ba le eyin o kin de e ka ro
3: e je ki ma ki e ka ro men
1: e ka ro sa
3: e sa e je ki ma ki ojo mo ala la yi o o ni ja fe to mo ni e o mo fi ya ti ja a si fa la ti fi ko puta ji ti mo a ye ni ko yo a fe ni oru ko ti ki ni ni ojo mo se la ka le ninu ofi wa o n du mo wa ninu ṣùgbọ́n orílẹ̀ tí strong institution ti mẹ́ ẹ̀ tí a tàbí lè dìbò yíyan ọyọ tá a lè dìbò jọ padà tàbí dágbára fún tí a ti dágbára padà wá nira tàbí mú ìṣẹ̀lẹ̀ kò ní pọ̀ kó yọrọ tí lára ọmọ orílẹ̀ tọmọ orílẹ̀ gan ti wá sọ agbára ni tọmọ orílẹ̀ gan ti wá rí ara wọn gẹ́gẹ́ bíi pé àwọn gan ti bẹnu lẹ́lẹ̀ níwájú àwọn tọ́wọ́tọ́ ti fi lọ́gbà kọ́kànlá fún oníṣeéṣe àwọn kan bá ti wá gbìyànjú ṣé ìdájọ́ wa máa jáde ó lọ mọ́ lè fún wa ní justice but ṣé justice ma wà implemented ìbéèrè mi nìyẹn tó lórí mẹ́ta wà ìjọba ìpínlẹ̀ ti bàjẹ́ àjọ tó ní òun bẹ́ẹ̀ àbẹ̀rẹ̀ rí pé a pè ní 2020 nígbà sars ṣùgbọ́n a sọ gún yẹn padà nù ṣùgbọ́n ìyẹn kan máa padà wá wọn ò ní gbọ́ kankan wọn á padà gba ara wọn sílẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kó jẹ́ sẹ́yìn tẹ̀lé mi wá tẹnu máa yẹn ní fi kò lù wá sí.
1: Ẹ̀sùn ẹ̀sùn amòfin amòfin ẹ kàrọ̀.
4: Ekaro sa. Ya, adele. Ale, adele n pe tala to ni mo tin pe.
1: Esun.
4: Okay. Ya, in ten person le ni pe sai gbo won ta wi, I'm forward ago an dibo an drive. Ke ni o ma ka kun property ni ka cover.
1: Mhm.
4: E be gba ni pe okan ju awa po ni. Okay, wa won lo se la ni ara won gan ti en pe dollars nkan. Se property ti won na. Ẹ tọ́ ẹ pé jẹ́ bilonia ni tọ́ ẹ pé wọ́n tún bribe ẹ pé torí pé kí ọlẹ́yẹ candidate ó nífẹ̀ẹ́ sí. Ẹ̀wọ̀ greediness ni a ti wà greedy jundu yẹn ètò ṣẹlẹ̀ ni ọ̀kan jẹ́ ọ̀pọ̀lọpọ̀ à ń tó ń bọ́ ìgbọ̀n wọn nídìí ẹ̀ àwọn tó tún lè fún yàn lówó ni. God bless Nigeria.
1: Ami ami ẹ ṣeun ẹ kàrọ.
0: Ẹ atọ́kùn mọ́
1: níbẹ̀. Ẹ ẹ ẹ jẹ́ kí n gba ìpè màbù ẹ kàrọ.
5: Ọmọ
1: ẹ̀
5: mo kiri ka barista wa.

0: gbogbo igi. Bá ń wọ́wé ní gbó, igi ọ̀pẹ ò ní wọ́wé láíláí. Ní ìkànnì ìfẹ́ yín ẹ, a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo. Àbẹ́ ẹ̀ mọ̀ ni, ó pọ̀, kò pọ̀ kẹ̀, ó pọ̀.
1: Kò sí Ọlọ́run mi, ó pọ̀, ó pọ̀.
2: Ẹkúdédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé lára ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́ kan ò sí ń bẹ̀ torí pé ohun tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa CDCare iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbò ohun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá ti gbọ́pọ̀n ún lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n jẹ́ aṣojú iléeṣẹ́ CDCare máa fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn aráalé nínú kalẹ̀
3: ẹ ṣeun olóòtú ẹ kú ohun ní àtàárọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímú ṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sílé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí tàbí máa ra bí solar inverter kankan àtúntà ni CDCare àtúwákù lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ mọ́ fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ́ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹ ní tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare mọ̀ palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n mọ̀ gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n mọ̀ ra mattress lọ́wọ́ wọn ò pé okay mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDCare wà fún ni nǹkan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tó ní mọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ̀ torí a ní ẹni tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDCare wò pé ẹni tó sanwó oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ́ san díẹ̀ díẹ̀ mo lè mọ́ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDCare ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbé wá fún mi màá tún mọ́ san owó lọ síbẹ̀ tí má sọ fún wípé mò ń sanwó díẹ̀ díẹ̀ ni so tó bá dẹ̀ yẹ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà má ti rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu látọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjì láàádọ́ta that is 48 weeks tí bá mọ́sẹ̀ mẹ́jọ tí bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDCare mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún mọ́ sanwó lọ nǹkan tí CDCare wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ bá mọ̀ gbé Nàìjíríà tẹ́ ẹ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ̀ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ̀ kí yín káàbọ̀ CDCare ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe tẹ́ bá ti download app yẹn báyìí àyè tẹ́ ẹ mọ̀ fi owó yín sí ẹ mọ̀ rí níbẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chat lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
2: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹ̀pẹ̀ka káàkiri.
4: Ọ́fíìsì wa wà ní Junction Veterinary ní Mọ́kọ́lá ní Ìbàdàn Junction Veterinary gangan lè ti máa rí ọ́fíìsì wa ẹ lè pe ti Mọ́kọ́lá yẹn sí 070-7454-3005 a tún ní ọ́fíìsì ní àpáta náà nínú ilépo Sanctuary Filling Station opposite Funeral Supermarket ẹ lè pe ti àpáta sí 070-7460-3915 11. Bakono atuni ni Ogumosho ni shop 3 and 4 Free Mall Shopping Complex opposite former Nitel oni yewa ni Alajiki Road Taki Ogumosho elipe wa si 070 74 85 7555.
2: Oro le ti gbo wore eyan gbogbo eyin ti en fe lati ni dukia kan abomi to je pe e tin ro ipe bo le sese ba oni kini awon se bo si ona na re e tele won CD Care o di bakan na e seun
5: CD Care there for you.
6: Oh yeah.
7: Akara wongba lo kaju eko giri kamu yagan ka isan yagan ni ya yagan lara 32 FM un gan la yengbo
8: ka tu jorari ari takisi
7: 32 FM 94.9 Laughter House Orioke Tete Premier Mokola Ibadan
9: Baba wa ti olorun wa awasbe ti ile elowo atun ti tabi ase man ta olorun jo ti a ba ri agba bolu ki agba bolu. Don't go against the Kachata. Baba, injurious be meta. Joba wa gbele lo. Opolopo lo foju ori tete wo wa. Bede kolori, miss of survivor no pe. Ki se tete, ama be o iwo Olorun. Jo, ma je ko gba so Olorun wa. Tori bo se nlo yi, ti awa ko ba je, awon kan yo ma gba wa, won le ma yo wa. Awa be Olorun. Baba jo, bi ati fi 200 naira, ti a fe fi je 12 million ni. Olorun jo, je ko wa se mo se. O ti ri be. Yesu, Oluwa, amen. Ah, ile jina lo ku ise jo gba dura igba ya.
10: How far with your ticket? It still didn't go or it's gone.
11: Gbogbo wa landi cap. Gbogbo gbogbo gbogbo. Ko lo.

0: Ẹkú ojúmọ́, ẹ káàárọ̀, ẹ káàbọ̀ sórí ètò sọ̀wédowó ní ìkànnì adẹ́rìn-ín pòṣónú 32 FM 94.9. Laughter House lórí òkè Premier ní Mọ́kànlá Nìbàdàn náà ní ìkànnì adẹ́rìn-ín pòṣónú 32 FM 94.9. Níbẹ̀ láwà tá a ti ń ṣe bí ọba. Àwa oní Chechenian tá a máa ń ṣe ní gbogbo ọjọ́ Àbámẹ́ta. Àwa tẹ̀tẹ̀ tacticians, àwa experienced tacticians, a tún ti dé láàárọ̀ òní lórí ètò sọ̀wédowó láti wá fún yín ní gbogbo nǹkan tó ń lọ lórí ti sọ̀wédowó. Tọ́sẹ̀ yìí ó ṣe dowó fún wa, bọ́sẹ̀ yìí ó ṣe dọ̀rọ̀ fún wa, bá a ṣe ní báwọn ológun wá ń kọ̀ ti lọ́sẹ̀ yìí, òun làwa ó ṣe lápá bíbí. Gbogbo ti ń jẹ́ tọ́lọ́run á dẹ̀ gbọ́ pé kì í ṣe ìjókòó ẹnìkan lápá bíi rárá. Àtèmi àtàwọn experienced tacticians tá a jọ wà nínú kulu, a jọ ṣe láàárọ̀ òní. Ẹ káàárọ̀ o.
1: Kákan sọ pé kára ilé kàrọ̀ ni wọ́n ti bá wa dárúkọ wa, àwa tẹ̀tẹ̀ ilé àti tẹ̀tẹ̀ xixian àti tẹ̀tẹ̀ tẹ̀díà.
2: Ẹ káàárọ̀ olúwa ṣe ń samu ẹ̀gbọ́dún bọ̀ lórúkọ tèmi.
0: Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa lórí rédíò yìí náà lẹ́ lè darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa 32FM 949 fẹ́yìn ẹ̀ 32FM 949 fẹ́yìn ẹ̀ òun náà lójú òpó tẹ́ gbà láti fi darapọ̀ mọ́ wa láàárọ̀ òní. Kẹ bá ti wá ń débẹ̀ máa bá wa pin káwọn ẹlòmíín náà lè mọ̀ pé ètò sọ̀wédowó ó tún ti gbìyànjú ní ìkànnì adẹ́rìn-ín pòṣónú 32FM 94.9. Skul ti resume, ẹ mú nóòtì yín síta, ẹ kó nóòtì yín síta báyìí. Skul ti padà resume last week yẹn. Ẹ mọ̀ bí kí ẹ ṣe wọlé skul, ẹ mọ̀ kí kò tí ní sí kíláàsì tó pọ̀ mi ní lọ skul. Bọ̀ báyìí àwọn tíjà ti resume. Ẹ gbé gbódì mọ̀ ìkọ́kọ́ lọ ṣe àwọn nǹkan kan àti àwọn nǹkan kan last week kí sì yín ilé plum ni wọ́n ti dé báyìí. Krista náà ẹ mọ̀ bí wọ́n ilẹ̀kùn ẹ sí yẹn ìwé pọ̀ lẹ̀ á bẹ̀rẹ̀ láàárọ̀ òní. Líìgì wọn lórílẹ̀‐èdè Spain La Liga ti gbìyànjú lénìí. Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ kọ̀ọ̀kan dẹ̀ wà ń bẹ̀ tó jẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ tó ṣe kájélé nínú líìgì wọn bẹ̀ yẹn lórílẹ̀‐èdè Spain. Àkọ́kọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń fi ṣíde nínú líìgì orílẹ̀‐èdè Spain lénìí ó ní ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ Alaves àtàwọn àti ikọ̀ Getafe. Ikọ̀ Alaves àti ikọ̀ Getafe ní ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ nínú líìgì wọn lórílẹ̀‐èdè Spain lénìí. Mo tún ìfẹsẹ̀wọnsẹ̀ yìí dáadáa, n tí ọkàn mi dẹ̀ fún mi nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yóò kọjá góò méjì over 1.5.
3: Ìmọ̀ràn mi fún gbogbo àwa tá a bá ń sọ̀wé dowó ni pé first game season eléyìí ẹ jẹ́ ká experiment pẹ̀lú ẹ̀ ká kọ̀ wò lásán, ká wo àwọn existing leagues ká fi play game. La Liga ẹ jẹ́ ká kọ́kọ́ dára wò náà first week. Ìmọ̀ràn ni o, mi ò ní ẹ mọ̀ pé o.
2: Tó bá pọn dandan kéèyàn débẹ̀ ẹ máa play any gracious over 0.5.
0: Over 0.5, over 1.5, pium. Ibi ètò tún wà nínú líìgì orílẹ̀-èdè Spain ó ní ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ Sevilla àtàwọn àti ikọ̀ Gbéolo Rayo Vallecano. Sevilla àtàwọn àti ikọ̀ Rayo Vallecano ìfẹsẹ̀wọnsẹ̀ ilé ikọ̀ Sevilla tó wà nílé kó fún mi ń gò kan home over 0.5.
2: General Go Market over 0.5 náà.
3: Yóò ṣe rí lọ́nu.
0: Àwọn méjèèjì ọ̀lẹ́ ni wọ́n. Ká lọ sórílẹ̀-èdè England. Ìdíje Championship náà gbìyànjú lálẹ́ àná. Mo wo ìfẹsẹ̀wọnsẹ̀ inú mi dẹ̀ dùn. Ọlọ́run ṣeun.
3: Àfi bí NPFL.
0: NPFL. À ń sọ̀rọ̀ àwọn líìgì gidi ábà. Ní Championship oje, ìfẹsẹ̀wọnsẹ̀ wà lénìí lẹ́yìn tí ikọ̀ Wolverhampton Wanderers àti Blackburn Rovers táwọn gba méjì méjì lánàá. Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ wà nínú Championship lénìí tó ṣe kájélé ìmú díẹ̀ ń bẹ̀. Ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ tí mo dẹ̀ wò bí ìfẹsẹ̀wọnsẹ̀ tó ṣe mú ó ní ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ Middlesbrough àtàwọn àti ikọ̀ Lincoln City. Middlesbrough àtàwọn àti ikọ̀ Lincoln City bí ọba lọ́wọ́ ayé ní tí orí sí nǹkan mí inú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ikọ̀ Middlesbrough tó wà ń lé yóò borí tàbí kó ta omi.
2: Èmi sì kù sí 1 up tàbí over 1.5.
3: 1 up 1x.
0: 1 up tàbí 1x fún ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ Middlesbrough àtàwọn àti ikọ̀ Lincoln City. Ìmí tó tún wà nínú Championship yẹn náà ó ní ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ Norwich àtàwọn àti ikọ̀ West Brom. Norwich àtàwọn àti ikọ̀ West Brom ìfẹsẹ̀wọnsẹ̀ ilé yìí náà tí ò bá lọ́wọ́ nǹkan mí inú ikọ̀ Norwich tó wà nílé omi àwọn home over 0.5.
3: home over 0.5.
2: yà wà bánkà home over 0.5.
0: home over 0.5 ẹni tó bá tún ní game bò mí ẹ tún lè play ìfẹsẹ̀wọnsẹ̀ ilé ní 1x. Ìmí tó tún wà ń bẹ̀ tó tún jẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ tó ṣe kájélé ó ní ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ Bristol City àtàwọn àti ikọ̀ Millwall. Millwall wá sínú ìdíje líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì tán ní sáà tó kọjá ó dẹ̀ tún ṣe àwọn agbábọ́ọ̀lù lọ́kan òjọ̀kan. Máa gbé ikọ̀ Millwall tó wà lókè ta nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ikọ̀ fún mi ń gò kan ìwé over 0.5.
3: Mo gbẹ́ gbòsàmórọ́.
2: Over 1.5 General Go Market.
0: Over 1.5. Ìmí tí mo tún lè gbé o ní ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ Sheffield United àtàwọn àti ikọ̀ Birmingham. Sheffield United àtàwọn àti ikọ̀ Birmingham ìfẹsẹ̀wọnsẹ̀ ilé ewé over 0.5.
3: No go area for me.
2: Ìmí náà lọ, mi lọ
0: bẹ́ẹ̀. Ok, ìtí mo mọ̀ kí mo lè mú bẹ́ẹ̀ nìyẹn. bi je Christian ni kankan na be se won se to ku yen te le gbe
2: championship okay lo
0: e je ku nbe e je lo so ile de Portugal o se ele keji ti won lele ninu league won nibe yen awon fese won se kankan de wa nbe to se gbe akoko fese won se be oni fese won se laarin kankan to sese de iko Alvacera atawon atiko Estrella Amdora
3: Babasera
0: ara Alvacera
3: okay
0: atawon atiko Estrella ife se won se ile
3: Avaka
0: yeah Avaka ni Avaka ni Avkara
3: Avaka
0: Avaka no no pronounce Avaka atawon atiko Estrella ife se won se yen iko Avaka to wa nle to je iko sese de yen
2: Omova 0.5 abi general go market over 1.5
0: imi to tun wa ninu league orilede Portugal only fese won se laarin ko Academico Viesu atawon atiko Santa Clara Academico Viesu awon na sese de ni mama opo ko wo su niyan atawon atiko Santa Clara ifese won se iko Santa Clara to wa loketa ko ma fun ko ma mi go merin ko si bi ti o ti ri ewe under 3.5
3: total go under 3.5
2: general go market under 3.5
0: iti o gbeyin lorilede Portugal yen oni fese won se laarin ko Rio Ave atawon atiko FC Porto Rio Ave atawon atiko FC Porto ifese won se yen iko Porto to wa locate ta ko se one up ka de gboju nbe
2: yes mo tele one up
3: but mi na tele one up yen ewe one up
0: kakuro lorilede Portugal ka ya die na lorilede Austria to awon fese won se kokan na wa nbe to se kajele Irufe fese won se be on de ni fese won se laarin ko Storm Graz atawon atiko SCR Attach ninu league won lorilede Austria Storm Graz do won le ninu fese won se go se one up tabi ki Storm Graz bori tabi ki o ta omi 1x
3: 1x
2: mo tele 1x tabi home over 0.5
3: good
0: imi to tun wa ninu league won be yen lorilede Austria oni fese won se laarin ko Austria Lustenia atawon atiko Wolfsburg x2 fun iko Wolfsburg ninu fese won se
3: x2
2: mi o la
0: kaya lorilede Belgium na to bi awon fese won se kokan na wa nbe to se kajele crystal ni ba wa tele won
3: lo bi si lu be yen
0: afi ko ba ye pon wo wo loku e ni
3: ri wa kini to ba to be kan si si bi en le igba to sun wa gan mo ba ye se
0: mo le ti ye
3: eh a mo be lo ni
0: okay
3: ora mi le mo
0: ninu league orilede Belgium
3: emi no ni ai ni yeah I dey get you what's up
2: lero
3: when you get I'm a be for loan ni mi so pe I'm a kowo
0: ninu league orilede Belgium ifese won se wa le ni laarin ko Union Saint-Gilloise atawon atiko Zlotwaragem Union Saint-Gilloise atawon atiko Zlotwaragem ninu league orilede Belgium ifese won se ile 1x en to ba tun ni get to le play one up
3: mo gbe
2: 1x le mi lo fun
0: imi to wa nbe oni ifese won se laarin ko KV Kortrijk atawon atiko Royal Antwerp ifese won se ile go market ni over 1.5
3: ma yewi
2: emi na o lo
0: imi to tun wa lorilede Belgium Genk atawon atiko Westerlo Genk ati Westerlo one up ifese won se roju e tun le gbe 1x
3: Genk over 0.5
2: yes mo tele one up
0: emi oni ba won play le sugbon ma pe feyin ara le boya Golden Boy ati Crystal le play OH Louvain atawon atiko Club Brugge.
3: Ewe over 0.5.
2: Then I go market over 1.5.
0: Oda. Bo se wi. Sugbon ran ti ki lo o. Club Brugge ni bansa yi.
3: Iwo wa o.
0: O lewo. Club Brugge ni bansa yi.
3: Kiri lewo.
0: E ja kuro nibe yen. Ka lo sinu league won lorilede Czech Republic tori awon fese won se kokan na wa nbe to se kajele. Ninu league agboje won lorilede Czech Republic.
3: Eh lo China ni.
0: Emi ko Olorun sun Olorun ti yoro China ku loro mi bayi awon ti lo o se mi mo ninu league orile
3: de o gbe China kuku fi mo si ga ko mo ko sanu sowo
0: o mo ko ule blue e
2: ina na kuku mejeji ko ku bo are benasi
0: ni Czech Republic iko Pardubice atawon ati ko Malda Boleslav ninu league won lorile de Czech Republic Pardubice lo wa nle ko fun wa ngo kan home over 0.5
3: mo let me 1x game here
2: yeah mo tele home over 0.5
0: Slovako atawon atiko Stigma Olumek ni fese won se mi to wa ninu league orilede Czech Republic Slovako atawon atiko Sigma Olumek ifese won se ile iko Sigma Olumek to wa locate ta ko bori tabi ki o ta omi
3: x2 mo tele
2: mo tẹ̀lé x2.
0: x2 ẹ̀dọ́ bá tún fẹ́ lọ sọ́nà bòmí ewé over 0.5 fẹsẹ̀ wọn sẹ̀ yẹn rọjú. Sparta Prague àtàwọn àtikọ̀ FK Teplis. Sparta Prague kò borí ìfẹsẹ̀ wọn sẹ̀ yẹn. Ẹ̀dọ́ bá ń bẹ̀rù ẹ ṣe one up.
3: One up.
2: One up fẹ́ tí ó bá nígẹ̀ tó bá nígẹ̀ lè nà rẹ̀ tán straight win.
0: Victoria Plzeň àtàwọn àtikọ̀ FC Zlín ní ìfẹsẹ̀ wọn sẹ̀ mí. Ifẹsẹ̀ wọn sẹ̀ ọ̀ọ́dì ẹ̀ kéré ń bá ní ẹgbẹ́ one up bóbóyá ni ó ní nǹkan kan nú. Ẹ lọ go market yẹ over 1.5.
3: Mo nà rú ẹ̀ tán ni Victoria Plzeň to win.
2: Straight win fún Victoria Plzeň.
0: Ká kúrò nínú líìgì wọn lórílẹ̀‐èdè Czech Republic ká lọ sórílẹ̀‐èdè Croatia. Nínú líìgì àgbọ̀jẹ wọn lórílẹ̀‐èdè Croatia ifẹsẹ̀ wọn sẹ̀ méjì kan wà ń bẹ̀ tó ṣe gbé. Àkọ́kọ́ ìfẹsẹ̀ wọn sẹ̀ yẹn òun dẹ̀ ní ìfẹsẹ̀ wọn sẹ̀ láàrin kọ Istria 1961 àtàwọn àtikọ̀ Slaven Belupo.
3: Líìgì wọlé pé.
0: Ní Croatia.
3: Ok mo ti ní Croatia.
0: Yes Istria 1961 tó wà ń lékò borí ìfẹsẹ̀ wọn sẹ̀ yìí tàbí kí ó ta omi 1x.
3: Istria 1961 ah by Victor home over 0.5.
2: Mo tẹ̀lé 1x.
0: 1x home over 0.5 ìmíyìn tó tún wà nínú líìgì orílẹ̀-èdè Croatia ó ní ìfẹsẹ̀ wọn sẹ̀ láàrin kọ NK Osijek àtàwọn àtikọ̀ Lokomotiv Zagreb ìfẹsẹ̀ wọn sẹ̀ ilé iná home over 0.5.
3: Home over 0.5.
2: Home over 0.5 ó ṣe dáadáa.
0: Ká kúrò ní àtibẹ̀yẹn ká lọ sínú líìgì wọn lórílẹ̀-èdè Turkey ẹ̀. Yes àwọn náà ti dé.
3: Apẹ́kọ̀ tó jẹ́ ti fẹ́ jẹ̀bà jẹ́ báyìí o.
0: Ṣé ń fọ́ fún Turkey ni? Bàbá ń fọ́ fún tó fún orílẹ̀-èdè Turkey ẹ̀ ẹ̀jẹ̀ ayé à lórílẹ̀-èdè.
3: No ẹ̀jẹ̀ lọ ìjọba bá bẹ̀rẹ̀ náà ni. Apẹ́kọ̀ wọ̀n dé.
0: Ó yé mi ń dáṣe ń fọ́. Wọ́n ṣe nǹkan kan fún wọn lánàá boom àwọn Victor Osimhen ṣe boom. Nínú líìgì àgbọ̀jẹ wọn lórílẹ̀-èdè Turkey ẹ̀ wọ́n ti náwó dáadáa sí líìgì ó yẹ kó ti dá sí. Wọ́n dẹ̀ tún ti gba rẹ́fírí gidi.
3: Oye ẹni assumption wọ́n gba Taylor.
0: Adarí ayò tí Crystal nífẹ̀ẹ́ sí gangan.
2: Ibi tí wọ́n fi kọ́ sí last season náà ti mú season yìí.
3: Àdìkẹ́ ṣàbà mú vaseline for five lára wọn kó máa fi kóge
2: o.
3: Ẹ gbé Saudi.
0: A dé bẹ́ẹ̀ àgódì wà ń bì wọ́n ti kó wọn lẹ̀. Kasim Pasa nínú líìgì orílẹ̀-èdè Turkey ẹ̀ àtàwọn àtikọ̀ Trabzonspor nínú líìgì wọn lórílẹ̀-èdè Turkey ẹ̀. Tí ò bá lọ́wọ́ ayé inú tí ò sọ́wọ́ nǹkan mí bì wọ́n fún mi gò méjì over 1.5
3: ní tẹ́gùn pé máa pè. Mo gbé gracious.
2: Mo tẹ̀lé over 1.5.
3: Yóò gbà bíi rí.
0: Over 1.5 fẹsẹ̀ wọn sẹ̀ yẹn rọjú. Ẹni tó bá wá nígẹ̀. Àwọn sálà ògo o. Ẹ tún lè gbé ikọ̀ Transbosfor kò borí tàbí kí ó ta omi x2. Ẹyọ̀kan tó kù tí máa gbé ó ní ìfẹsẹ̀ wọn sẹ̀ láàrin ikọ̀ ṣẹ̀ṣẹ̀ dé ikọ̀ Gensle Brigi àtàwọn àti.
3: Wọ́n ti pẹ̀lú
0: adé. Ok ẹ mọ̀ wọ́n tẹ́lẹ̀. Mi mọ̀ wọ́n o. Èmi ò mọ̀ wọ́n rí.
3: Ọjọ́ géèmù ti pẹ́. Wọ́n ti gbá wọn ti lọ.
0: Nígbà tí mo pè wọ́n tẹ́tẹ́ tatician lẹ́ẹ̀kan ìgbé mọ̀mọ́ tí mo sọ.
3: Ètò ìṣẹ́jẹ́ tẹ́ bọ́ọ̀lù lóyè mọ̀ wọn mi ti máa bílẹ̀ fẹ́ bẹ̀rẹ̀.
0: Àtàwọn àtikọ̀ Fenerbahce ó ní ìfẹsẹ̀wọnsẹ̀ míì tó wà nínú líìgì orílẹ̀-èdè Turkey lénìí. Ìfẹsẹ̀wọnsẹ̀ ikọ̀ Fenerbahce tó wà lókè ta kò borí tàbí kí ó ta omi x2 ẹni tó bá tún ní gẹ̀lẹ́ play one up go market ẹ̀ náà tún wà over 1.5.
3: One up x2.
2: Over 1.5 mo tẹ̀lé.
0: Over 1.5 ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn òun ni wọ́n tẹ̀lé níbẹ̀ yẹn. Ká kúrò ń bẹ̀ ká yà díẹ̀ lórílẹ̀-èdè Slovenia àbí lórílẹ̀-èdè ìyá Slovenia náà ni mo rí ìfẹsẹ̀wọnsẹ̀ kan bẹ̀ tó ṣe gbé. Ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ ẹgbẹ́ wọ̀lú Olympia Ludipendia àtàwọn àtikọ̀ Maribor. Ikọ̀ Maribor tó wà lókè ta nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ni kò borí tàbí kí ó ta omi tàbí ewé over 0.5.
3: Ewé over 0.5 x2.
2: Ewé over 0.5 dá.
0: Ká kúrò ní àtibẹ̀yẹn náà nínú líìgì orílẹ̀-èdè Scotland ìfẹsẹ̀wọnsẹ̀ mélòó kan náà wà ń bẹ̀ tó ṣe gbé nínú líìgì àgbọ̀jẹ wọn lórílẹ̀ cup wọn ní Scotland. Dundee United àtàwọn àtikọ̀ Celtic nífẹsẹ̀wọnsẹ̀ kan dodo tí máa gbé mẹ́ ikọ̀ Celtic tó wà lókè ta kó borí Celtic to qualify.
3: League Cup àbí league.
0: Yeah League Cup wọn ní Scotland.
2: Over 1.5 ilẹ̀ mi gbé mbẹ̀.
0: Over 1.5. Fáwọn tó jẹ́ olólùfẹ́ líìgì orílẹ̀-èdè Saudi Arabia àwọn náà ti dé padà líìgì àgbọ̀jẹ wọn ní Saudi wọn ti resume. Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ kọ̀ọ̀kan dẹ̀ wà ń bẹ̀ léni tó ṣe gbé well bóyá fáwọn tó wà nù kúlù àtẹ̀yìn.
2: Àwọn tàná sì ṣe dáadáa.
0: Exactly. Altawon àtàwọn àtikọ̀ Al-Kehaj nínú líìgì orílẹ̀-èdè Saudi Arabia ikọ̀ Altawon tó wà nlé kò borí tàbí kó ta omi 1x.
3: Altawon àti Al-Jihad I withdraw.
2: Tí wọ́n bá ní over 1.5 lórí bet company tẹ́yìn ń lò lọ fún over 1.5.
0: Go market over 1.5. Al-Ittihad àtàwọn àti ikọ̀ Al-Khulud nínú league orílẹ̀-èdè Saudi Arabia. Al-Ittihad àti Al-Khulud ìfẹsẹ̀wọnsẹ̀ ilé yìí.
3: Kéyọ̀ ni dáhùn Al-Khulud.
0: No mo lọ le kí o jẹ́
3: Zada ni wa fu pe ni oke wa bi Ahmed
0: iko Al-Khulud atawon iko Al-Ittihad awon na wa nle Al-Khulud lo lo gẹbi alejo ninu fe se won se Al-Ittihad to wa nle kan bori tabi ki won ta omi
2: general go market over 2.5
3: home over 0.5 one up
0: home over 0.5 one up
3: ni Al-Ittihad ni o ati Al-Khulud
0: tabi over 2.5 itimi ni bayin pe ara o ni fese won se laarin ko Al-Nassr atawon ati ko Al-Fata
3: yes sure game gidi ni
0: okay in ton ba pe mi o play
2: general go market over 2.5
3: ah
2: to ba wa ni ge e play ni first half over 1.5
3: okay over 1.5
0: bo se wi lo ma ri banse wi lo ma ri emi ko nbe mi lo mo ka kuro lorilede won be lorilede titi Saudi Arabia awon fese won se tutu siku ninu awon league lolokan ojo kan kaya ninu league won lorilede Poland mo ri fese won se kan na nbe ninu league orilede Poland to je ifese won se to se gbe iko kan ti won pe ni Widzew Łódź atawon ati ko Konaka 1x ninu fese won se
3: yan se gbe
0: se corona o ya corona
3: we still lost ati corona case
0: yeah. Yeah, corona ya league agbojo ile de Poland
3: nda pe ati
0: 1x
3: okay
0: oh crystal lo
3: no mo gba ke ti so bo ti down
2: atokun so pe 1x
3: according to him
0: kaya ninu league ile de Holland tori awon fese won se wa nbe sugbon ko to di pa ya ni Holland tori ile de Norway e ja ya ni agbon ni oju oja wa na ngba ta ba de pada lati oju oja ka tu wa ma tesi waju e ku kale

0: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wa tó wà lórí ìjòkó kókó ti tó láti gbé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ètò ìgbéyàwó láyé.
2: ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
3: kí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wápọ̀ ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi. fìríìjì ńkọ ẹ̀rọ ọ̀fọ́ṣọ iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: ẹ ní tòótọ́.
2: káṣà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
0: ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
4: ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
0: bẹ́ẹ̀ ni o CDK ẹ̀ ẹ lè ra fìríìjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: kákúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: pẹ̀lú CDK ẹ̀ o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. download CDK lórí play store àti apple store.
5: ọ́fíìsì wa wà ní Mokola road ní Besnard bus stop àti àpáta ẹ lè pè wá sórí
6: 0707-460-3911.
7: ó lè wọ́n lójú lóòótọ́ ṣùgbọ́n lílo hypo toilet cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
8: bẹ́ẹ̀ ni o.

0: bí gbogbo igi bá ń wọ́wé nígbó igi ọ̀pẹ ò ní wọ́wé láéláé ní ìkànnì ìfẹ̀yìn ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ẹ̀ mọ̀ ni ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀
1: kò sí ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.

0: ẹ káàbọ̀ padà láti ojúde ọjà lára ìwà rere náà ni pé ká jẹ́ kí àyíká wa kó mọ́ nigínigín bí aro níhùn ẹ jẹ́ kí n padà sí ọ̀dọ̀ engineer Afolabi Akeem ẹ sà ẹ jí tábà ń bìnrin léèrè nígbà táwa wà ń kékeré àwọn ọkọ̀ dánfọ́ wọn máa ní basket nínú ọkọ̀ wọn pé tí ẹ rí èrò bá tiẹ̀ jẹ́ ìjẹkújẹ á jù síbẹ̀ ṣùgbọ́n tá a bá wò ó nísìnyí tipátipá lẹ́ fi rí ọkọ̀ dánfọ́ mi tí yóò tiẹ̀ ní basket wọ́n ti ẹ ṣe ike kan báyìí bóyá bíi green vine tí wọ́n tẹ àmì ìpínlẹ̀ ọ̀yọ́ sí lára mi ò àwọn bẹ̀yà wọ́n ń lò ó nísìn àbí wọn ò lò mọ́.
1: ẹ ṣe olótú òfin wà tuwisi wà ní existence lórí àwọn nǹkan basket yìí adé ẹ̀ ń fi àkókò yìí tó fi gba àwọn èèyàn wa ní ìmọ̀ràn pé òfin sì wà ó lórí ẹ o and ara ta bí àwọn program yìí náà kalẹ̀ fún ni pé láti sensitize àwọn èèyàn pé láìpẹ́ láì jìnà ìjọba bẹ̀rẹ̀ sí máa mú àwọn onímọ́tò tí ó bá ní basket nínú mọ́tò wọn torí pé wọ́n ní káwé ká tó dání àgbàjà kadì ni ló fi wàá ó kàn ra nǹkan tí a fi wá sí program yìí láti sensitize àwọn èèyàn pé àwọn nǹkan wọ̀nyí ó dàbí pé àwọn èèyàn wọn ò fẹ́ mọ̀ wọn ó dàbí pé wọ́n rò pé ẹni pé bóyá kò sí nínú òfin mọ́ ó sì wà bẹ́ẹ̀ a sì fẹ́ enforce this time around so pípa bóyá government bóyá relax àbí nǹkan ni wọ́n fail better wọ́n pé n ta ti sensitize àwọn èèyàn fún ahead of time before wọ́n yẹ káwọn èèyàn máa bá lọ ni kò yẹ kó yẹ pé gbàtà bá tún máa fọwọ́ líle múra wa káàkiri nítorí pé àwọn kan ṣe so àkókò ìyàfi sọ fáwọn èèyàn wa pé basket ó di dandan fún gbogbo mọ́tò láti máa ní basket wọ́n yẹn tó bá sọlẹ̀ sí títì wọ́n lọ tí wọ́n bá gba mú o kiri tan yóò san ₦50,000 lówó dan àbí
0: tan. Èrò ọkọ̀ àbí. Fún bí àpẹẹrẹ nísìnyí tá a pé mo wọ ọkọ̀ kan tí mo sì jẹ nǹkan tí mo bá wọ pé kò ní basket yẹn tí mo wá ju nǹkan títì ṣé mi ni ẹ mú ni àbí ọlọ́kọ̀ àbá méjèèjì.
1: Àwọn méjèèjì wọn wà láìbù.
0: Ẹ ṣe
1: mọ́tò mọ́tò tí o bá tá a bá wọ pé mọ́tò yẹn so yẹ kó ní basket tí o bá ti ní basket yẹ òfin yóò mú tiẹ̀ ẹni tó wà nínú mọ́tò tó náà jẹ
0: ẹ̀pà àbí nǹkan kan
1: jù sínú mọ́tò wọ́n wá gbà ọ́ náà múná àsanwó
0: ẹ̀sùn ẹ jẹ́ ká lọ sórí àtọ̀ àti ìgbékalẹ̀ wípé ilé kan gbọ́dọ̀ ní goro ìdálẹ̀ sí tiẹ̀ àti wípé tẹ́lẹ̀ a wò pé olóṣooṣù ni a máa ń ṣe gbálẹ̀ gbádùn ti tẹ́lẹ̀ ṣùgbọ́n àti wọ́n wò pé olóṣooṣù yóò mọ̀ pẹ́ olóṣooṣù yóò mọ̀ pẹ́ ṣùgbọ́n ní ojoojúmọ́ báyìí kí àyíká kó mọ wà ní mímọ́ tónítóní ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé lórí rẹ̀ sanitary àrẹ́wó Bukola.
2: Ẹ ṣe sà ó jẹ́ ara ìgbìyànjú ìpínlẹ̀ Ọ̀yọ́ láti dájú wípé ilé kọ̀ọ̀kan ó gbọdọ̀ ní gbòòrò dalẹ̀ sí kọ̀ọ̀kan èyí ni láti jẹ́ kó dájú pé gbogbo ilẹ̀ wa tá à ń kójọ tá à ń jẹ yẹn àwọn nǹkan tá a máa ṣe sí wà láti di dájú wípé ó dínkù nǹkan kàkọ́ tá a kó máa ṣe ní wípé ẹja máa yànnà náà àwọn ilẹ̀ wa.
0: Bí yànnà náà bí bò.
2: Bóyá mo ní a ti wà nílé ní sípìkẹ̀ ìdílà wà nísìn a lè mú ẹlẹ́rìn dòdò ká momi inú ke ká jẹ bisikíìtì tó jẹ́ rọ́bà ká jẹ ìtọ́fi pépà ṣe ìtọ́fi pépà ráàpù oúnjẹ ẹ̀ta oúnjẹ inú ilé àti bẹ́ẹ̀ lọ àwọn oríṣiríṣi ilẹ̀ yẹn ó ní bó ṣe yẹ ká ṣe wọ́n lọ́jọ́ sí ká stọ̀ wọn so èyí tó bá yẹ bóyá bíi plásítíìkì bíi ike oníkan ike omi ike ẹlẹ́rìn dòdò ni a lè máa ṣàjọ sínú àwọn ibì kan bóyá nylon kan àbí báskẹ́ẹ̀tì kan tàbí gorodalẹ̀ sí kan.

0: àwọn tí ó gbé wà tí ó kó wọn sì fún wa lówó ẹgbin ti dọrọ nípínlẹ ọyọ yóò sì jẹ kí ilẹ wa ó dínkù ṣe mọ bàtà bá ti yọ àwọn nǹkan yẹn kó mẹ ilẹ tó máa lọ sọ dump site tá a máa gbé fún abánigbélẹ tá à ń sọ yìí yóò dínkù so gbọrọ dálẹ wá yẹn tá à ń sọ ni pé òfin tó wà nísìnyí ni pé gbogbo ilé kọọkan ó gbúdọ̀ ní gbọrọ dálẹ sí kọọkan bóyá fúláàtì la wà ní o fúláàtì kan ilé kan ni yẹn mi gbọrọ dálẹ sí kan ni o àwa wá jẹ́ ilé face me and face you ni o tá a pọ̀ ni o iye àwọn èèyàn tó bá ń gbé bẹ̀ yẹn o ni ó sọ iye ilẹ̀ tá à ń jẹ so òun ló máa wá sọ iye gbòòrò tí a ní bóyá bíi méjì mẹ́ta kí ṣe wá sí pé kí ilé kankan jẹ́ bí èèyàn ogún kan máa ní gbòòrò tẹ̀lẹ̀ sí kan.
1: Ẹjí kí n bọ́ sọ́dọ̀ engineer Folabi Akeem lórí ohun tó ní ṣe pẹ̀lú gbòòrò dalẹ̀ sí bó la ṣe lè gba gbòòrò dalẹ̀ sí àti pé tí a bá wa ni àwọn ilé mi wà tó ẹyọ kan ni wọ́n gbà ṣùgbọ́n tí wọ́n mọ̀ jẹ́ ń bẹ̀ ó lè jẹ́ láàrin ọjọ́ bíi mẹ́ta sí méjì yóò ti kún padà ìgbà wo ni àwọn èèyàn wà máa gbé.
2: Ẹ sí bí Sanitarian Ariwo yóò ti bá a sọ pé ilé ó dìpẹ́ lórí iye àwọn tó ń gbé inú ilé òun ni ó sọ fún wa pé iye ìdọ̀tí tí wọ́n máa generate ní inú ilé yẹn yìí so torí ẹ̀ náà máa sọ fún wa pé bóyá bí èrò bá ti pọ̀ sí ni wọ́n á fi ní basket so ti basket wọ́n bá bóyá èrò pọ̀ púpọ̀ wọ́n á ní basket méjì mẹ́ta so that tí kan bá kún wọ́n á máa lò kejì wọ́n á lò kẹta so gbà tẹ́lẹ̀ tí wọ́n tó wá fẹ́ gbé wá because òfin tó wà nílẹ̀ náà ni pé àwọn tó máa ń kólẹ̀ yẹn níbi àwọn residential àwọn ibi létà wọ̀nyẹn ń gbé pé ẹ̀ẹ̀mejì lóṣù ni wọ́n á gbé bẹ̀tọ́ wáyé pa àwọn commercial places ní ẹgbẹ́ bí àwọn shop àwọn company nǹkan wọ́n á arrange orí bí ìdọ̀tí wọn bá ti mẹ́rin ìdọ̀tí wọn bá ti ń pọ̀ sí wọ́n ti wá bá kọ̀ǹgílàsì yẹn sọ̀rọ̀ pé ok o báyìí o bóyá yọ kẹta ìjọ karùn-ún ọ̀sẹ̀ bẹ́yẹn bẹ̀tí ní àwọn ilé torí pé residential ni a sì fi yẹn pé bá ẹ̀ẹ̀mejì ni kọ́ mọ wá kó ilẹ̀ yẹn so 15 every 2-2 weeks ni wọ́n máa wá kó àwọn ilẹ̀ yẹn.
1: Kí a tó fún àwọn ilé ní àǹfààní ẹ kí n fẹ́ lè kàn bí àwọn tí wọ́n máa ń kólẹ̀ hàn bí wọ́n ṣe máa ń wá ṣé ó ní àwọn àdúgbò kan tí ó bá wí ni àbí gbogbo àdúgbò nítorí àwọn míì wà ní ìgboro bí ọ̀pọ̀ àwọn kólẹ̀ kò tó dúró tí ó ṣe débẹ̀ gan ọlọ́run lóye àti pé àwọn oyún wọn ò ní ná ni pé àwọn kan tiẹ̀ ń wá goro wọ́n kàn mọ́ tó jò bá ti rọ̀ báyìí àfi wì nínú àgbàrá ni.
2: Ẹ ṣe olótú gbogbogbò pátágbà ló bá wí láti ń dúró iná ni ó kún àwọn program tá a wá fún yìí pé gbogbo ilé bóyá lè kọjú sí mi sí kọjú sí ọ ni bóyá lè flat ni bóyá lè bẹ̀rẹ̀ sítọ́ra bí nǹkan tó ẹni ilé ló gbọ́dọ̀ ní gòdùn rẹ̀ àwọn kọ̀ǹgílàtà wíì gbogbo ibi wọn wà kò sí àdúgbò tó wà nílùú ìbàdàn àbí ní ọyọ state tá a yan àwọn aṣojú àwọn akúlẹ̀ àwọn kọ̀ǹgílà yìí sí so gbogbo ilé ni ó gbọ́dọ̀ òfin ara ta wá fún náà ni pé báyìí tó wá inú ọjọ́ kìíní oṣù kẹsàn-án ilé tí ò bá ti ní dooro ó ti lòfin ìjọba gbogbo ilé pátápátá ló gbọ́dọ̀ ní gbogbo ilé pátápátá ló gbọ́dọ̀ ní dooro tí ó máa rí dalẹ̀ rẹ sí àwọn akọni àbí àwọn kọ̀ǹgílà yìí tó máa kó bá wọn kólẹ̀ yìí gbogbo náà wọ́n dẹ̀ wọ́n wà all over the places láti lè kó àwọn ilẹ̀ yìí so tí wọ́n bá táwọn kan bá ní ní àdúgbò wọn tí wọ́n bá rí àwọn tí ó gbé wọn á fún wọn ní ẹ̀rọ tí wọ́n lè pèsè fún wa pé ok ẹjọ́ ládùúgbò tiwa o àríyàn o báwo ni ká ti ṣe wọn kò ní
1: ẹ̀kọ́ kò wà fún ẹ̀rọ ìléwọ̀n ṣó wà lọ́wọ́ yín báyìí fìtítà ká tó fún àwọn alẹ́ láǹfààní láti pè wọlé.
2: Ẹ̀rọ ìléwọ̀n náà ni 08080 6794 5877.
1: Ẹ pè lẹ́ẹ̀kan sí
2: 08067 94 5877.
1: Ẹ̀ṣùn ẹ̀jíká kàn sí ẹ̀yàn aralé náà ká mọ̀ bàdà bí ọ̀ṣẹ́bọ kẹ́bọ̀jẹ 0705 5000 949 0809 7949 ilé òkèrè plus 2349 06 2949. Ọ̀rọ̀ nípa àyíká wa ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sà.
3: Ẹ káàárọ̀ ẹ pé tẹ̀ ẹ pàtàkì. Olóòrè dùn ún pẹ̀lú gbọ́dọ̀ àwọn ìdíje ẹ̀gbọ́n náà rẹ̀ tó ní máa ń kúrò yín dáadáa. Ṣé ẹ rí ipa àwọn wúléwúlé ọmọdé àpò ọ̀tàwàjẹ̀ wọn ò ṣiṣẹ́ kankan.
1: Ẹrù bẹ́ẹ̀.
3: Gbogbo àdúgbò kọ́ta bẹ́ẹ̀ ni mo sọ.

0: gbogbo wa kò sí ká má rí àwọn kàdá kankan nínú ìrẹsì ṣùgbọ́n tá a bá ti rí bẹ́yẹn irú àwọn èèyàn tó bá ti fi wọ́n jófin a rí pé iṣẹ́ a máa lọ síwájú ẹ̀yìn náà lè ran ìjọba lọ́wọ́ ìjọba ò lè rí ohun gbogbo atọ́kùn wa dẹ̀sùn fún wọn lẹ́ẹ̀kan yẹn pé ojúṣe yìí ojúṣe gbogbo wa ni andalẹ̀ sínú gọ́tà kò kí ń ṣe ìjọba ló dalẹ̀ sínú gọ́tà kò kí ń ṣe àwọn dalẹ̀ sínú gọ́tà ṣùgbọ́n ojúṣe wa ni pé ká yẹn jẹ́ ká ní goro dalẹ̀ sí ká kó àwọn ilẹ̀ wa sínú goro dalẹ̀ sí wa ojúṣe ìjọba ni pé kó mú kó rí dájú wípé àwọn tó ń bá wa gbélẹ̀ wọ́n wá sílé wa láti wá gbélẹ̀ àwa tí ọ̀nà lè wa ò bá dáa débi tí mọ́tò ò lè wọbẹ̀ àwọn ètò míì wà tí wọ́n ń ṣe tí àwọn tó ń bá àwọn PSP yẹn wọ́n lo kẹ̀kẹ́ láti fi kó ilẹ̀ yẹn wá sí inú mọ́tò wọ́n páàkì mọ́tò síbi kan gbogbo ẹ̀ nìyẹn bá ti ṣe ní tọ́lẹ̀ tó ṣe tán àti máa tún tẹ̀síwájú láti máa ṣe.
1: ẹ ṣe àfikún
0: ẹ jẹ́ ká sọ́rọ́ sọ́rọ́ ìjìyà tó wà ń bẹ̀ ìjìyà tó wà ń bẹ̀ ni wípé ìjìyà tó wà ń bẹ̀ òfin wà ìjìyà dẹ̀ wà afẹ́fi nọ́mbà yìí síta gbogbo ẹni tó bá ti dalẹ̀ sínú gọ́tà tàbójú àgbàrá tàbógbélẹ̀ sáàrin méjì títì ẹ pé nọ́mbà yìí à ń pè wọ́n ní ọ̀yọ́ sọ̀rọ̀ sókè síta irú rẹ̀ ẹ ya fọ́tò rẹ̀ ẹ sẹ̀ndẹ̀ sírú nọ́mbà yìí platform ni 091-16-69-672 lẹ́ẹ̀kan sí 091-16-69-672 ọ̀rọ̀
1: ọ̀yọ́ sọ̀rọ̀ sókè síta ẹ ṣeun ẹ tó tẹ́ sí ń gbọ́ láti ìgbà yìí wá ní láyìíká wa tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àyíká àti ìmọ́tótó rẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ àwọn tá à ń gbà lálejò àwọn náà ni general manager ọyọ state solid waste management authority ọyọ́mà àwọn ni engineer afolabi akim ẹ ṣe ń sà bákan náà director environmental health services sanitary and areu bukola ẹ ṣe màmí tí a pè yín tí ẹ jẹ wa àti àwọn tí wọn jọ kọ wọrin ẹ má bínú tá a bá ní ká máa pè wá lọ́kọ̀ọ̀kan ọjọ́ ti lọ kò ní jù báyìí lọ ẹ ò láǹfààní àti pàdé akọ̀tún àwọn èèyàn tó bá ti di ọjọ́ mẹ́jọ ẹ já gbọ́ iṣẹ́ ìná à ń bọ̀ ẹ wọ́n dájú.
2: níbo ló ń dàdọ̀ tí ilé rẹ sí nínú báàgì ẹnu òloro àbí sọ́rọ́ ń gbólójúdò tó ń tojú àgbàrá rárá má dàrú aṣọ bẹ́ẹ̀ sòrò mọ́ ṣohun tó yẹ lásìkò tó gbàgbà mọ́ ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún 2026 lọ́jọ́ síjọba àpínlẹ̀ ọ̀yọ́ fún gbogbo wa láti ní goro ìdálẹ̀ sí láyìíká àwọn agbègbè wa kò yọ ẹnikẹ́ni sílẹ̀ nínú ilé níbi iṣẹ́ ilé ìtajà ilégbèé kó wa àti níbi gbogbo ọ̀ràn yẹn ni láti ní goro ìdálẹ̀ sí má dájọ́ sí kó fin tó bẹ̀rẹ̀ ṣe ọwọ́ rẹ̀ gbélẹ̀ síbi tó yẹ ìmọ́tótó ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ èmi rẹ̀ ó lòdì sófin ìpínlẹ̀ ọ̀yọ́ láti dalẹ̀ sójú títì tàbí ibi tí kò tọ́ dalẹ̀ rẹnu lọ́nà tó bójúmu jẹ́ kí ìpínlẹ̀ ọ̀yọ́ kó wà ní mímọ́ ìkéde yìí wá láti ilé iṣẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tó mójú sọ́rọ̀ ètò àyíká lábẹ́ olùdarí onímọ̀ Adémọlá Temitayo Adérìntọ́.
3: àyẹnu kiri gbèsè 32 FM 94.9 laughter house orí òkè tètè premier mọ́kànlá ìbàdàn.
4: The joy of a great nation rests on the shoulders of a radio station.
5: Lights, camera, action.
4: Drop it. 32 FM 94.9

0: ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dájú tú ẹfẹ ń gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dájú tú ẹfẹ 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté prẹ́míà mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájàfẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lòṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn kan ni
1: 32 FM ẹ̀dùnnú kẹfẹ́ yín lórí 94.9 ẹ̀dùnnú kẹfẹ́ yín.
2: Wọ́n ti ní ọ̀gá nìkan láwùjọ òkúta mẹ bẹ́ẹ̀ ti mọ̀ pọ́ gánìyàn láwùjọ rẹ̀ pé ayé ẹ̀yìn tèmi nílẹ̀ lọ́kọ̀ lọ́dọ̀ nílẹ̀ lọ́kọ̀ lọ́dọ̀ lẹ́yìn odi bẹ́ẹ̀ bá ti ṣe tọ́tẹ́ fẹ́ gbọ́ rédíò orí afẹ́fẹ́ 32 FM.

ẹ kàárọ̀ o, a kó àmójúbà ara wa. Ètò yẹn ètò ìjà ọ̀dọ́là lógorí àtẹ̀gùn lórí ìkànnì 32 FM 94.9 láàárọ̀ òní ọjọ́ Sátidé. Fi kànràn kan ètò yẹn ọ̀hún dé ìjà ọ̀dọ́là. Ètò tá a fi mú kọ́rọ̀ ìbáṣepọ̀ ara wa síra wa nínú ilé nínú ìlú láàrin ọgbà. Kó lè bàa tún máa lọ ní dáadáa kíjà ó mọ̀ sí bíjà bá wà kíjà òun lè parí. Kọ́rọ̀ ó mọ̀ pẹ́ńlẹ̀ débi tí ó mọ̀ gbọ́nmọ́ ni lọ. Ètò yín dé láàárọ̀ yìí ìjà ọ̀dọ́là. Bàbá aláàgó mọ́kànlá wọ̀ kìlú mọ̀ mo tún ti dé o. Láàyè káàyè tẹ́ ẹ wà ẹ panú pọ̀ kẹ́ ẹ pé wọ̀ kìlú mọ̀ káàbọ̀.

ètò ọ̀hún ló dé lógorí àtẹ́gùn àwa ń bára jà ọ̀rọ̀ ìjà ń wáyé láàrin wa síra wa ọkọ àtìyàwó tí wọ́n jọ ń bára wọn jẹ̀gbọ́n àtàbúrò

0: ẹtún ní mi ń tà dẹ́ ìtúnjọ ń ṣe à ń bà ní dọ̀rẹ́ kí jọ gbéra ẹni kí kúnní kọ́nà.
1: bẹ́lẹ́bẹ́lẹ́ láyé ìgbà o ilé ayé.
0: àṣé inú mi mi àmọ́ ẹlẹ́dàá mi mi gan.
1: ilé ayé.
0: ẹ̀gbọ́n tóbìnrin sọ tó fọ́ bà mí lọ́kàn jù ó ní pé òun ò ṣàdúrà fún òun ò ṣàdúrà fún. òun kàn jẹ́ máa ṣe tó rọ́kọ́ bọ̀ díẹ̀ díẹ̀ lánàá. bá jẹ́ pò ń bá ṣàdúrà fún tínú òun bá dùn sí ni ọ̀nà rè ó ti là kábíyèsí ọlọ́run. àwọn yẹ́kẹ́ máyàn ìyàwó ilé rẹ̀ máyàn jẹ́ máyàn ọkọ rẹ̀ jẹ́ ẹlòmíì gan lè má sí pé ṣùgbọ́n ẹlẹ́dà rẹ̀. àṣé kí ni ìyàmọ́ ó lágbà púpọ̀ mò ń bọ̀ jẹ́ kí n dé ojú ọjà ẹ kú kalẹ̀.

0: lórí Facebook gbogbo comment yẹn pata ni mo rí. Wọ́n ń bọ̀ ńbẹ láìpẹ́ yìí, mo rí gbogbo ẹ̀gbẹ́ ǹga fíìsì Ṣẹ́gun Ṣìgó, Rasida Tádérìntọ́, gbogbo comment mo rí. Ọlọ́run Sọlá Henry. Ẹ̀lú ẹ káàárọ̀. Hello.
1: Ẹ̀lú
0: ẹ káàárọ̀ mọ̀. Iye. Kí lorúkọ yín mọ̀?
1: Nǹkan tóbìnrin yẹn ń sọ kí wọ́n fọkọ wọn sílẹ̀ láyé ká ṣe tó bọ́ ṣe tó bọ́ lù níta. Gbàtó nílé bá dé tó dé bá ó máa darí ilé. Ìkánṣẹ́lẹ̀ ní àdúgbò wa ní ìlú ìjẹta omi máa yẹn kú. Ọlọ́mọ mẹ́fà ló ń tẹ̀lé ká. Ó dẹ̀ bá kú pàdé níbi ibẹ̀.
0: Ó lè jẹ́ sábàbí. Ó lè jẹ́ sábàbí, ó lè má jẹ́ ǹjẹ́ ọlọ́mọ mẹ́fà.
1: Sábàbí kọ́, ìyàwó ti pariwo tó àsùnwó. Ó pariwo fún àwọn mọ̀lẹ́bí àwọn mọ̀lẹ́bí ní oúnjẹ owó ni ó ń ṣe kinní kan ni. Sẹ́ni tó bá ti ń sanwó sukú ọmọ wọn tó dẹ̀ ń gbúra oúnjẹ sílé tó fi sílẹ̀. Tó bá bú ńlé pàdé adarí ilé.
0: Èwo lẹ́yìn tí wọ́n ń sọ báyìí? Èwo lẹ́ ẹ má jò ó kàgbákò ẹ àdúrà ló yẹ ṣe fún ẹ mọ ehe.
2: Ṣèbọ̀ ọmọ ọlọ́run ló yẹ kó jẹ́. Ṣé wọ́n ti ẹ̀yìn ọ̀la? Ayé o.
0: Ẹ̀lú ẹ káàárọ̀. Ẹ̀lú.
3: Ẹ̀lú.
0: Ẹ káàárọ̀.
3: Ẹ káàárọ̀ sà.
0: Ee.
3: Yẹ̀sà ó ti dára fún yín sà.
0: Àmì Ọlọ́run àtẹ̀yìn náà.
3: Yẹ̀sà nípa ètò tẹ̀ ń ṣe lọ́wọ́ ni dádì.
0: Kí lorúkọ yín?
3: Orúkọ mi ni Olúwa fún mi láyọ̀.
0: Oya ẹnìṣó.
3: Nípa ètò yẹn, arákùnrin tó ń sọ̀rọ̀ nípa ẹ̀yìn.
0: Ayi.
3: Àdúrà mo fẹ́ kí wọ́n yẹn máa gbà fún wọn. Wọ́n máa gbàdúrà fún wọn. Sátani gan ò sinmi tẹ́lẹ̀ dádì, àwọn sátani ò dẹ̀ fẹ́ kí ìdílé gan kó tòrò. Ṣé ń gbọ́ mi bàbá mi?
0: Mo ń gbọ́ yín sà.
3: Àdúrà
0: àbí mà.
3: Bẹ́ẹ̀ sà. Sátani èṣù fún ara ẹ̀ kò fẹ́ kí ìdílé kó dùn.
0: Ó dáa, ẹ ṣeun, ẹ ṣeun. Mo ti gbọ́ yín mà. Kọ́ máa gbàdúrà.
3: Ọ̀rà. Kọ́ máa gbàdúrà fún
0: un. Ọ̀rà. Ẹ ṣeun.

090 62 Dometa 949. Ta lọ rọjọ n ṣe bi ija laarin yin te fi agbegbesẹ lori e eyin boya le ri pe kan abi meji.

0: Hello, e kaaro.
1: Hello, e kaaro se ku eto.
0: E seun ta lo wa nbe.
1: Abiola kan din lati su iyalu ko ejo.
0: All right.
1: Ogo woman yen te so pe kan ma wo ran. Ejo to e ma je kan wo won ran. Se ropolopo awo obirin. So ti eyin, Elohim ma nfi ogun. O ma fi gba owo lowo okun te pe ngba to ba baye eje tan lo ma ti sawon iyawo e. Iyawo na ni o pa pada ma ran. E ma je ko wo ran rara, o ko se wo ran.
0: E bu ko ma je po obirin ti nfi se gba nkan lowo oko e.
1: Bẹ́ẹ̀ni, torí àwa níbi táwa ń gbé ta ti kú kúrò, a ríru ẹ̀ wúmà yẹn, ẹ ti lọ sí ló ń tà, ìgbà tó báyọ̀ wúmà yẹn jẹ́ táǹkà dẹ̀fà lòun náà, lòtì síta. Ní díìsì yìí, ìyàwó ló padà ń mú káàkiri tó ń mú káàkiri tó fẹ́ máa tọ́jú ẹ̀. Ìmù àwọn fámìlì ẹ̀, òòrè tó yẹ kán ṣe fún ìgbà tó ti báyẹ̀ jẹ́, wọn tún ṣe fún. Ìjẹ́ ìnà wa padà mú lọ sílùú ẹ̀yìn o. Òun dẹ̀ ló yẹ kó ló lẹ́tọ̀ sí kinní yẹn, ṣùgbọ́n ó ti fi HIV yẹn gbogbo ẹ̀ ló fi ṣe.
0: Kábíyèsí
1: ọlọ́run,
0: kábíyèsí ọlọ́run, ó dà.

0: ẹ̀yin ọkùnrin sí àárín nǹkan kan gbámúnú ọ̀rọ̀ ìtì ń lọ yìí.
1: Bẹ́lẹ́bẹ́lẹ́ láyé gbà ó, ilé ayé.
0: Ẹ káàárọ̀ o.
2: Hello sir.
0: Ah, ó sọ wá àwọn obìnrin láàárọ̀, ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀.
0: Ẹ
2: jọ ìbéèrè kan lèmi fẹ́ béèrè. Bí ọkọ àti ìyàwó tí bàbá dárin pọ̀, wọ́n dẹ̀ fi yanjú ẹ̀. Inú èèyàn ò bá wá, inú èèyàn ò wò lórí ọ̀rọ̀ yẹn, kí ni nǹkan téèyàn lè ṣe?
0: Tínú èèyàn kan náà méjì wá tí ò tí yọ tán.
2: Tínú ìyàwó tó bá ti ń jí tó ń àbó ń rí ọkùnrin yẹn, ọ̀rọ̀ yẹn máa wá tọkùn.
0: Níwọ̀n ìgbà tí wọ́n bá ti bá wọn sọ tán ti parí ẹ̀, táwọn méjì ìyàwó náà sì ti gbà pé kó parí síbẹ̀, ìgbà míì ó máa ń pẹ́ kó tó tán lọ́kàn lọ́kàn èèyàn. Ó lè jẹ́ ìyàwó lè jọkọ̀ gan, ó máa ń pẹ́ ìgbà míì kó tó tán lọ́kàn ẹlòmíì. Àgàgà tó bá jẹ́ pé irú nǹkan ń jẹ́ ń tó dùnyàn téèyàn expect. Ṣùgbọ́n bí ọjọ́ bá ṣe ń gorí ọjọ́, bóṣù bá ṣe ń gorí oṣù, òun náà ni ó máa tán díẹ̀ díẹ̀. Ṣé ẹ ti ń gbọ́ mi? Hello.
2: Hello sir.
0: Òun yóò bá fi ní ojú àpá ìjojú ara pé sí ojú ẹsẹ̀ náà ni yóò tán lọ́kàn ẹlòmíì. Bí obìnrin bá ti ń rọ́kọ ẹ̀ tó kinní bá sì ń sọ sí lọ́kàn, kó máa gbìyànjú àti mọ́kàn kó mbẹ́, kó máa mọ rí, kó máa mọ́kàn kó mbẹ́. Ilé ìfẹ́rántí ẹ̀ mọ̀ ẹ̀yàn díẹ̀díẹ̀ yóò tán. Ṣé ẹ ti gbọ́? Díẹ̀díẹ̀ yóò tán. Kò sí bí nǹkan ti fẹ́ burú jù tó láyé, yóò padà tán lọ́kàn ẹ̀. Níwọ̀n ìgbà tán ti bá yín sọ, tán ti parí ẹ̀hún. Àbá ti pé àwọn èrò ń bá tún ti ń wá sí yín lọ́kàn, ẹ kàn gbọ́n rí pé irọ́ ìfẹ́rántí eléyìí mọ́ àti eléyìí ti parí. Ṣé ẹ ti gbọ́?
2: Ẹ dàbá ẹ, bí èrò yẹn bá tún wá, èrò burúkú ń wá sọ́kàn ìyàwó yẹn, ṣé mọ̀ pé kinní yẹn ò ti tàn náà?
0: Irú èrò burúkú wo la lè sọ pé ń wá?
2: Téèyàn wo ọkùnrin yẹn bíi mi ti ẹ mọ bí yẹn
0: ṣe fẹ́. Mi pẹ́kẹ́ yóò gbà bí kí n ṣe nǹkan báyìí fún ni. Bó bá ti wá ń rí báwọn, ṣe ń gbọ́ mi. Ẹ ní fàyè gba nǹkan burúkú kó wà ní. Ní tí mò ń sọ yìí, bẹ́ẹ̀ ṣe sọ́ síta láàárọ̀ yìí, fún mi, ẹ gbà wípé èrò ọ̀hún ò tún ní wá mọ́. Bó bá tún wá gbìyànjú àti wá, ẹ̀yin ni kẹ́ ẹ mọ́ mọ́kàn yín kò ń bẹ̀. Ṣe ti gbọ́? Ẹ máa mọ́kàn yín kò ń bẹ̀ ni. Mi ì mọ tí ọkọ ń ṣe fún yín àbí kan, ṣùgbọ́n kò sí tí ò bá ti rí kó jẹ́ níwọ̀n ìgbà tán ti bá yín sọ, tó sì ti parí síbẹ̀, ẹjọ́ tán bẹ̀.
2: Ó dáa
0: sà. Ṣá lè béèrè pé kí ni tó ṣe gangan?
2: Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹnìyẹn ó lu ìyàwó ẹ, ó wá fún ìyàwó lọ́rùn débi pé kinní yẹn ọlọ́run ló ní kó má làákù lọ.

0: ẹ má bínú ònà lè gbé pè kankan mọ lórí ètò láàárọ yìí.
1: bẹ́lẹ̀bẹ́lẹ̀ láyé gbà ó ilé ayé.
0: ó gbó fóònù ní ń buná lójú yẹ̀rì yẹ̀rì yìí.
1: bẹ́lẹ̀bẹ́lẹ̀ láyé ilé ayé.
0: amọ̀la first wá on the 29th oṣù yìí august 29th ọjọ́ sátidé. amọ̀la first yóò lágbá o sátidé méjì sísìn. 3000 naira tíkẹ́ẹ̀tì mo ti ń fọnrẹ́rí ẹ̀ ó ti ń tójọ́ ti ń tó bí ọ̀sẹ̀ bíi mélòó báyìí. 3000 naira ní tíkẹ́ẹ̀tì tẹ́ fi wọlé. ó bá fẹ́ gba tíkẹ́ẹ̀tì ó lè pè lẹ́yìn ètò. ó fẹ́ ra tíkẹ́ẹ̀tì ó fẹ́ rà kódà mo ra mẹ́wàá mo ra 20 mo ra 5 ẹ fáwọn èèyàn ló kọ̀ mí ẹ bá ń fún wọn káwọn náà kí wọ́n fi lè bá yín kópa ńbẹ̀. 3000 naira tíkẹ́ẹ̀tì o lè ra 5 o lè ra 10 o lè ra 20 o lè ra jù bẹ́ẹ̀ lọ pé bàbá ẹ bá ń fáwọn èèyàn lórí ètò yìí direct náà lórí ètò yìí náà láti àwọn.
1: ayé o bẹ́lẹ̀ láyé gbà
0: ó. ọlọ́wọ́ bá lọ bó ń dédé.
1: bẹ́lẹ̀ láyé.
0: ọ̀nà sì lọ bá ẹlẹ́sàn tí ṣẹ̀dá lẹ́sàn orí gbogbo. ẹlòmíín wà lọ́nà jíjìn tó sì wú kó wá gbóǹgàn ò lè wá wá ògẹ́dà ẹ jẹ́ ń jẹ́ kí àwọn èèyàn náà kí wọ́n ó jàǹfààní kinní yìí. 3000 naira ni ó lè pè mí lẹ́yìn ètò ó lè pè mí lẹ́yìn ètò wá pò fẹ́ ra tíkẹ́ẹ̀tì fún pé wá pé kẹ bá ń fáwọn èèyàn tá lórí ètò yìí ká bá yín a fáwọn èèyàn kẹ́yìn náà kí kádu àwọn ọba yìí. 3000 ni tíkẹ́ẹ̀tì kọ̀ọ̀kan ní recreation club ní adamasigba sabonbadan august 29 ni òde ọ̀hún ọdún àmọ̀là la fẹ́ ṣe. mo bá ti ara tíkẹ́ẹ̀tì orí ètò yìí náà láti fi síta mo bá ti lè wò kó ti ẹ̀pọ̀ tó náà orí ètò yìí náà láti fi síta. fóbilọ́bù ogun ṣìnà lórúkọ mi nọ́mbà mi rèé 080-66-64-99-99-080-6-3-4-9-4 òní nọ́mbà mi orí whatsapp náà lè message mẹ́yìn tókè òkun ẹ message mi ń bẹ̀ yín tilẹ̀ orí whatsapp nọ́mbà nǹkan náà ni 080-66-64-99-99 wọ kìlú mọ̀ mò ń jẹ́ charles ọlápọ̀ sí oṣooṣin ohun mo ti ń rí ọwọ́ rẹ̀ ń bẹ̀ mú ìwà òye bọ̀ dé ìfi sáyọ̀ ọ̀rọ̀ tì mí lọ́ọ̀bà ìyógbò ẹ̀ṣẹ́gun ṣègò ẹjẹ́ máa lọ láàárọ̀ yìí sàlámù ṣeun ìwọ náà bá fẹ́ ra tíkẹ́ẹ̀tì fúnra rẹ o lè pè mí lẹ́yìn ètò a lè sọ bó ṣe rà eré gbogbo di lọ́jọ́ friday tí ń bọ̀ títí ìgbà náà eré lọ́dọ̀ yín lọ́dọ̀ tèmi ó dàbọ̀.

àtò káyé ó ṣe omi ṣàyà mímọ́ ìyanu tó ṣe láyé wa ló fún wa nígboyàwó orin hallelujah la ó kọ́ pé ẹ ṣe ó ga ju tayé lọ bẹ́ẹ̀ni ó ga ju tayé lọ agbára ńlá tí jésù kristi ọba ògo ní ó ga ju tayé lọ mo ní ó ju wọn lọ ayérayé ju wọn lọ jésù kristi ọba àwọn ọba ló ń jẹ bẹẹ òun láyérayé ọlọ́run ìpẹ̀kun ayé mo ní ó ju wọn lọ ó bàbá mi ju wọn lọ gbogbo agbára ayé gbogbo agbára ibodè gbogbo agbára ìka ènìyàn jésù ju wọn lọ ó ju wọn lọ ó ga ju tayé lọ ó ga ju tayé lọ bàbá mi ti ń bẹ lọ́run agbára yín ga ju tayé lọ ó ju ti èṣù lọ ó kùnkùn lọ ó ga ju tayé lọ agbára ńlá ti jésù kristi ọba ògo ní ó ga ju tayé lọ mọ̀mọ́ ọ̀rẹ́ ará ojúlùmọ̀ gbogbo àwa abiamọ ẹjẹ́ tá gbọ́ òun tí abiamọ ọ̀run fọ̀ lọ́wọ́lọ́wọ́ ọlọ́run pe àkíyèsí wá sí nǹkan kan sẹ́ẹ̀ lákòókò tí ìlásìgbò pọ̀ nínú ayé ìdààmú pọ̀ nínú ayé ìfòró pọ̀ nínú ayé ìnira pọ̀ nínú ayé àìríjà àìrímú ìjì oríṣiríṣi ṣùgbọ́n síbẹ̀ olúwa dára o.

Olúwa dára ǹjẹ́ o mọ̀ bẹ́ẹ̀ ǹjẹ́ o gbà bẹ́ẹ̀ tó bá ti gbà bẹ́ẹ̀ tó ti mọ̀ bẹ́ẹ̀ ayé ṣì ń bẹ́ẹ̀ nílé ọ̀dọ́ àgùntàn gbà wọlé lónìí gba Jésù Kristì ní Olúwa àti Olùgbàlà rẹ ṣe àtúnṣe bá alájà òun ni ẹlẹ́dà òun gbogbo bí kò ṣe kò sóhun tí a dá bí kò ṣe nípasẹ̀ rẹ̀ bí kò ṣe pé abalájà a padà wá sọ́dọ̀ rẹ̀ Ọlọ́run àánú tá à ń pè yìí ó lè má gbọ́ torí pé oúnjẹ ọmọ àkì fi fún ajá. Ẹ jẹ́ ká lọ wo ibi tí Ọlọ́run fẹ́ ká máa tó ń pe àkíyèsí wá sí nígbà àti àkókò tí a wà yìí. Ọlọ́run fẹ́ ká yí padà sí òun àti sọ́ síwájú àtúmọ̀ àtẹnumọ̀. Ọlọ́run fẹ́ ìyìn lẹ́nu rẹ ju gbogbo lọ. Ìyìn Olúwa látinú ọkàn rẹ kì í ṣe ìyìn ẹnu lásán, kì í ṣe ìyìn látinú orí, ṣùgbọ́n ìyìn látinú ọkàn láti fi hàn wípé Jésù Kristì yìí ni Olúwa títí dé òpin ayé, láti fi ìmoore hàn sí, láti gbà wípé oore ọ̀fẹ́ rẹ̀ ló pamọ́, àánú rẹ̀ ló dá wá sí. Bàbá ti yìn tá à ń bèrè fún àánú, tá a bèrè fún agbára, kí la fẹ́ fagbára ta ti ń bèrè ṣe? Ọlọ́run ò kàn fún yàn lágbára lásán, ó nílò fún wa láti lo agbára yẹn. Bẹ́ẹ̀ni a jẹ́ ká sáré lọ wo ìwé onídàájọ́. Onídàájọ́ orí kẹfà, à ń wo ọkùnrin kan tí à ń pè ní Gídíónì ní Bíbà nígbà tí àwọn Mídíánì láti ẹsẹ̀ kejì, ìwé onídàájọ́ orí kẹfà láti ẹsẹ̀ kejì, nígbà tí àwọn Mídíánì, ọwọ́ àwọn Mídíánì, àwọn Amálẹ́kì àti àwọn ọmọ ìlà oòrùn, àwọn bí nígbà wọn ń pè wọ́n ní Arábíà, nígbà tí ọwọ́ wọn tó wúwo tó ń ba ìní wọn jẹ́, tó ń yọ wọ́n lẹ́nu, tó ń borí, tó ń ṣẹ́gun wọn. Nínú ìwé onídàájọ́ orí kẹfà ẹsẹ̀ kejì yẹn, ó ní ọmọ Mídíánì sì lé, ọwọ́ wọn sì lé Ísíráélì, àti nítorí Mídíánì àwọn ọmọ Ísíráélì wọn ò lè sùn, wọn ò lè wo. Bẹ́ẹ̀ni wàhálà pọ̀, ogun pọ̀, àti nínú ogun, nínú wàhálà ni wọ́n ń gbé, wọn ò lè fojú méjèèjì sùn. Bó ṣe rí lọ́dọ̀ rẹ, bó ṣe rí lọ́dọ̀ mi, bó ṣe rí káàkiri gbogbo orílẹ̀-èdè àti àgbáláyé. Ṣùgbọ́n àkíyèsí, ìrètí wà, torí pé Ọlọ́run tó ṣẹ́gun ní ìgbà ni ọ̀kan náà lánàá lónìí àti tí ayé àìnípẹ̀kun. Ó wà láàyè síbẹ̀, Jésù Kristì ọmọ Ọlọ́run àlàyé yìí, ó wà láàyè síbẹ̀, ó ń ṣe gudugudu méje, ó ń ṣe yàyà mẹ́fà, ó ń ṣe ohun tí ẹnikẹ́ni kò lè ṣe lọ́wọ́lọ́wọ́. Ṣàgbà wọlé, ṣílẹ̀kùn ọkàn rẹ fún bá alájà, máa yín bèrè fún àánú lójoojúmọ́, máa képe bàbá rẹ ni, bàbá mi ni. Bẹ́ẹ̀ni kò lè gbàgbé ọmọ tirẹ̀, ọ̀rọ̀ rẹ sọ fún wa wípé abiyamọ ayé yìí wọ́n lè gbàgbé ọmọ ọmú wọn àti ọmọ inú wọn, ṣùgbọ́n Ọlọ́run yìí kò lè gbàgbé wa. À ń tẹ̀síwájú ní ẹsẹ̀ kẹta, àwọn ọmọ Mídíánì yìí àti àwọn Amálẹ́kì yìí, ohun tí wọ́n ń ṣe ó burú gan-an ni, torí pé wọ́n fi ìyà, wọ́n fi ń jẹ àwọn ọmọ Ísíráélì. Ó ní ó sì ṣe bí Ísíráélì bá gbìn, tí wọ́n bá gbin irúgbìn, bẹ́ẹ̀ni ọwọ́ àwọn ọmọ Mídíánì wọ́n sì gòkè wá, àti àwọn ọmọ Amálẹ́kì àti àwọn ọmọ ìlà oòrùn wọ́n gòkè wá, wọ́n wá bẹ̀rẹ̀ sí bá iṣẹ́ wọn jẹ́. Ìjà sọ fún Ọlọ́run, Olúwa gbogbo agbára tó ń ba iṣẹ́ mi jẹ́, gbogbo agbára tí ò fẹ́ kí iṣẹ́ mi ó lérè, ó ti gba agbára o, ìwọ náà ti gba agbára. Sọ̀rọ̀ ohun ìjà tí a ní, ìjà rántí pé agbára ikú àti ìyè ó wà nínú ahọ́n, bẹ̀rẹ̀ sí ní lo agbára tí ìwọ náà ní. Ọlọ́run yóò dìde yé tí Olúwa ní ẹ̀sán, Olúwa tó le, Olúwa tó ní agbára, Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, gbogbo agbára tó ń ba ìkórè mi jẹ́, gbogbo agbára tó ń ba ìkórè orílẹ̀-èdè wa jẹ́, gbogbo agbára tó ń ba ìkórè orílẹ̀-èdè wa jẹ́, gbogbo tí ò fẹ́ kí n lérè, gbogbo tó ń fẹ́ ká lọ sínú ìparun, Jésù Kristì ó ti ní agbára. Láìsí agbára òfò máa ní ènìyàn, agbára tó gbà yẹn bí tó ti bẹ̀rẹ̀ sí ní lónìí, ìwọ náà ti bẹ̀rẹ̀ sí ń yìnbọn tirẹ̀. Olúwa gbogbo ẹni tó jẹ́ wípé nígbà tí a bá ti ṣiṣẹ́ tán, tá a ti ṣe làálàá tán, àwọn lọ́rán wàhálà sínú ìkórè wa, Olúwa dìde tiwọn. Alágbára, ọwọ́ rẹ dà, ọwọ́ rẹ dà, ọwọ́ àtìlẹyìn rẹ dà. Bàbá ayérayé palẹ̀ wọn mọ́, ìyá tẹ̀síwájú, máa gbàdúrà yẹn sọ fún Ọlọ́run, wà á rí pé ojú máa ti àwọn ìka ènìyàn. Kò sẹ́ni tí Ọlọ́run kò lè mú, wọ́n ti pé mú Fáráò, bẹ́ẹ̀ ni ó mú Sọ́ọ̀lù, nígbà tó dojú kọ Dáfídì. Bẹ́ẹ̀ ni Ọlọ́run tó ń tojú aláṣẹ jù gbomi gbóná ni. Bàbá ayérayé tí kì í sáré kó tó mú ẹnikẹ́ni, òun ni Ọlọ́run tí à ń pè yìí. Bẹ́ẹ̀ ni ẹsẹ̀ kẹta láti wò yẹn, ẹsẹ̀ kẹrin wá sọ fún wa pé wọ́n á sì dó tì wọ́n,
o tun mo si pe won tun ma seruba won won tun yi won ka won won je won ri bi me won je won ri bi seun ko ah eru ni won sa gbe sinu aye won olorun emi mimo e je aso fun oluwa fun mi ni igboya o mo ni igboya leyin agbara to fun mi mo ni igboya itesi waju baba mi ti me lohun fun mi ni agbara igboya eni ti eru ba ti mu ti eru ba ti to ti arrest to ti se lapa lese be ni ko ni le seun ko ah be ni ota o si ma fi se ije wa fun mi ni igboya nla igboya lati tesiwaju igboya lati bo lowo ogun igboya lati ah lati duro lori ese mi lati gba ile ni mi pada igboya baba mi lati pe o gege bi oju lowo omo oluwa fi fun me igboya lati rin ninu ife re lai beru ye igboya lai ah lati rin o ni gbogbo ona aye mi sinu aseyori oluwa fi fun me alagbara fi fun mi israel gba igboya nipase gideon eni kan soso Jesus Christ omo Olorun alaye eni ti wo Olorun fe fi da mi lola to fe fi tu mi sile to fe fi tun aye mi se Oluwa igboya nlada o ya lo gbe wo bi agbara wo eniyan ro ni agbara fun ni igboya a fun mu gbogbo idiwa ti itena kuro ni ona re Jesus Christ omo Olorun alaye se eni to fe lo fun itu sile aye mi ipin mi ise da mi orile ede mi ayika mi ati ayida mi ibi kibi to hun ko wa Olorun to mo gbogbo to si le so gbogbo eni ti Olorun fẹran yi baba wa ti nbe ni ohun Oluwa lo wo lo ba lo ran loruko Jesu Kristi Olorun to ro Elijah ni agbara eh pelu ina Oluwa eni ti wo Olorun fẹ lo fun tusile orile de wa lo ba pade lo tusile lo danide fun ni gbogbo ohun elu ati irinse to ye ko lo ka tun tu pade oruko mi ni mo tun rayo na ni waju alaafia pe Jesu Kristi Oluwa wa

0: ari o ta lo wa o ari o ta lo wa o wa re ni kankan ti o ti wa ta o pepe it is well ka tesi laju sa tutu ti bere bo ba fe ka be lati nu dije ti championship gege bi sa yi ti se wa idije league elekeji awon sito loju e lana ari awon ti won teri lati nu league akoko orilede ti England ti o ba ti o beri wo won beri won ti won amo won ti bere ja pada irufe gbe bolu be ni wo fantasy wonders West Ham ati Southampton ko yen eni keta ti ejo teri but won ti bere lati ana iko Southampton Southampton ko tale ni keta yen
1: West Ham
2: West Ham
0: Wolves as Burnley. Burnley, yeah. Yeah. Yeah. So, cash is all over. Is on this bit of a day. Yeah, but I don't know. Oh, no, calling no spirit or ship. But I was no courtsy. We've had two others. One new or your family around. No, back by you look around. Jimmy, that's it. Order to prove. Are you know, first, I want to say, see, I know, talk by. I'm on. Can't bear a pelu or me. You know, did you take pay? I wear a cool on Bembe 46 games in a season. 46 games. O ya to si e tan gba 38 ninu premiership ibi ti wolf ti bere yen se ka so pe won ku orire pe ori ke won ori yo won ti won ri omi talana tori ateyin blackburn rovers lo ti gbe na le won ko to di pe ball lo n pari lo ariyanjiyan tun wa lori penalty ti won gba yen tori defender ni ita lo n wa mo ti wo ori mi defender ru te ba nikan lati so lori over two wonders
1: iko Wolverhampton Wanderers le pe lara awon iko to se gbogi awon awon ko to se gbogi ni le gesi o na ni ko Wolverhampton Wanderers je ba de mo nkan ta awon iko yi na ma se ngba ti won wa nu DJ League le gesi bi ra awon bi awon Pedro Neto gbogbo awon agbabolo mo ile de Portugal ngba na ti won po ninu ko Wolverhampton Wanderers bo se wa je pe ninu Espirito Santos o na lo wa je oluko ni won ba ere mo pe bon se ma so pe bi ra awon DJ by championship o tun le ju Premier League lo so e pe fi ese won se ti won wa gba o ma po o po ju n tan gba ninu DJ League le guest to ja akoko lo bakan na leleyi e pe be the way about she ma tu qualify format yen tun le o tun ti yi pada lasiko eleyi ta wa to bi je pe wo to ba awon to ba se po keji 1 and 2 oni won ri ni automatic te pe to ba wa lasiko keta si ipo kejo o ti ni bi won sese te pe awon to ba je meta si awon to ba wa ni ipo keta ti ipo kerin awon yere won ma wan standby fun day ni semi final awon yoku lati 5 to 8 ayan na ma gba ifese won se lara awon te e to ba jawe olubo just one legged won lo ba awon to ti wa ni se pe bo se wa pe won oko ta omi e won pe awon le first match ni a de ti ninu in to je mo ile DJ League legged si kan pa bi kokan to ba mo ko ti e fe gba abo ti e fe o fe gba promotion firstly pe o gbodo tete ma ma won point yen sugbon o wa ba ni ko ti baje fun iko Wolverhampton Wanderers o ba ni ko ti baje to pe mi si pe yes ifese won se kan ni won ti gba bakan na de lele awon na re to ba tin pe ibi ta won ti subu to ye pe e je ka lo wo gan ninu idijon ka pe ori ibi ti Burnley wa e ta ti wo wa Wolverhampton Wanderers ta ri ko West Ham gbogbo ra won kan ba yen lele ko iko yi o ye ka nkan ti oko wa npa koko oke anle lara sugbo ruko se le lenu jo meta yi sugbo ta won no ba ye te wa mura si oro won ti wo mura so sugbo mo si pe ibi iko Wolverhampton Wanderers se bere ra Jimenez lele amo pe yes ele o mo go score amo ka to se ni en to ye pe yes ohun lo tun eni ayes penalty ju ni legacy te pe ko so nu rara ati rara bo de se wa wa lele pe iko Wolverhampton Wanderers bi mo ye so o ba ni ko ti by first match ni
0: ina jolo wa bayi bo ti tin na Preston lo wa pelu 2-0 bayi ni first half
1: be ni bo se itori e lo bi je pe onikalukulele pe o gboro tete ma mu ise e lopo ade si bi pa won mi je pe won ma be dada like shana lati bere ni o ma fe digba ti saba to ba nlo lowo to ntenu bo o la won mi o pada ma lule won mo se pe yes mo ti e kokko ri 1 point na ti e yo kokko lule na bo se pe yes ko Wolverhampton Wanderers won si ni kan so e ti won ma se and e di
0: mo se pe ko Wolverhampton
2: Wanderers
0: won ma lara won to ma qualify ko ja Ferrari atokun ka championship sile grandma opolopo awon to je major division in other countries oni championship pelu owo to generate and attention sponsorship tv rights attention ti po lori e awon kan ma so pe o ma pay awon club gan kan ro relegation gan kan le lo gba to nbe nbe yen kan si tun pada wa kan tun pada lo
2: awon Burnley
0: so we are what you are this in won ti toka si awon kan gege bi awon to se se ko je pe awon ni won o jeja ninu DJ ara won ti toka si o ni West Ham United Wolverhampton Wanderers amo pelu nkan ti Blackburn gba ni ana pelu nkan ti Blackburn Rovers gba ati bi ball yen se lo awon o le ka mo gege bi pe orile ba won eleyi se awon o le ka ka pe o wa naju ni Lincoln City na ti de latodun ti ma mi mi o ti wori oko ya
3: Well, fun emi na emi nigbagbo wipe pelu isowo ti championship se bere lana yi emi wo gbogbo iko yi dada mo se gbe gbogbo awon iko yi yewu dada to mo le so ni so wipe pupo nu awon iko yi won ni chance lati wa sinu DJ League legacy ni satawa itori ilana ile ti awon to nsakoso championship ti won sare atan jese tun kini ohun se tori gbogbo ala mo pe tele tele eyan mefa lo eyan mefa ni awon to ba wa ni laarin ipo kini si ipo ele kanun abi ipo kefa lo ma lo gba playoff ṣùgbọ́n ní ìsinyìí ti
0: dé náà láti ipò kẹta sí ipò kẹfà
3: ló máa lọ gba playoff ló máa lọ play playoff níbẹ̀ yẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ìsinyìí ó ti di láti ipò ẹlẹ́ẹ̀kẹta sí ipò ẹlẹ́ẹ̀kẹjọ so ó lè wà ní ipò kẹjọ kó padà rárí wọ playoff kó dẹ̀ lú gbogbo èèyàn tó wà ń bẹ̀.
0: Kò tí ì ṣe jọ ìyàtọ̀ tó wà ń bẹ̀ lélẹ̀ o kábà ṣàlàyé lọ́nà number 5 to number 8 ẹgbà quarter final. Tẹ bá ti wá rẹ bọ́ ẹ̀yin lẹ́lọ play semi final pẹ̀lú àwọn number 3 and 4.
3: Ntí mo gbìyànjú àti sọ náà ni crystal lápàlà dada yẹn ṣùgbọ́n nǹkan tí mo gbìyànjú àti sọ gan ni wípé ikọ̀ tó parí sí ipò ẹlẹ́ẹ̀kẹjọ ó lè fìyà jẹ ikọ̀ tó parí sí ipò karùn-ún tó bá play kó padà lọ borí ìfẹsẹ̀wọnsẹ̀ ní semi final kó dẹ̀ gbére dé nínú jẹ́lígì lẹ́gẹ̀ẹ́sì ṣùgbọ́n pẹ̀lú ìṣọwọ́ tí league ọ̀hún ṣe rí ní sáà yìí pẹ̀lú àwọn ikọ̀ tó wà nbẹ̀ mo lè sọ ní sọ wípé ikọ̀ kan wà nbẹ̀ tó jọ ikọ̀ kan tí ò yẹ kó sí nbẹ̀ tó dẹ̀ máa ṣe gbogbo nǹkan tó ní lágbára láti má rí inú league yẹn ní sáà tó ń bọ̀ òun náà dẹ̀ ní ikọ̀ West Ham United because yàtọ̀ sí gbogbo àwọn ikọ̀ tó kù tán jọ ń gba league yẹn West Ham nìkan ló jọ àbí kí n sọ wípé yàtọ̀ sí àwọn ikọ̀ tán jọ lọ West Ham nìkan ló jọ ikọ̀ kan tó jẹ́ wípé ó rí púpọ̀ nínú àwọn agbábọ́ọ̀lù tí wọ́n jọ lọ ó rí wọn tọ́jú. Ikọ̀ ìkànnà agbábọ́ọ̀lù tẹ máa retí wípé ikọ̀ West Ham ò ní ní nínú ìdíje championship ní sáà táwa ẹni Jared Bowen wà wọ́n dẹ̀ ṣìrí Jared Bowen tọ́jú wọ́n sì rí àwọn wọ́n sì rí olùkọ́ ni wọn nínú tí Roberto Santos tó gba ìdíje championship fún ikọ̀ Wolverhampton Wanderers lọ́dún 2017-2018 wọ́n sì rí olùkọ́ ni tọ́jú wọ́n ti gbé àwọn agbábọ́ọ̀lù bíi Manu Solomon nìkan kan náà wá sínú tíìmù yìí so mo rí West Ham bí ìkan nú àwọn ọkọ̀ tó ṣe wípé wọ́n lágbára láti wá sínú ìdíje league legacy ní sáà tó ń bọ̀ ikọ̀ kan tí mò ń bẹ̀rù fún ikọ̀ Wolverhampton Wanderers ẹni tó bá wò fẹsẹ̀ wọn ti wọn lánàá ẹ̀ ń sọ nǹkan kan lẹ́ẹ̀kan wípé ẹnìkan kan ò lè sọ bó ṣe bóyá bọ́ọ̀ yẹn bá rẹ́ẹ̀rán lé bí oṣù bóyá bọ́ọ̀ yẹn
0: bá
3: òun ni bọ́ọ̀ yẹn bá lọ́wọ́ bọ̀ ìtalówà mo jẹ́ tó yà mí lẹ́nu dáadáa wípé lẹ́ẹ̀kan náà bí bọ́ọ̀ yẹn ṣe
0: bá lọ́wọ́ ni
3: adarí ayò náà kà sínú bọ́ọ̀sì mo náà ó ní òbí pé kò sí nǹkan tó jẹ́ pé inú bọ́ọ̀sì ni kíní ti ṣẹlẹ̀ ìtalówà ẹsẹ̀ kan wà níta dáadáa ìkejì ẹ̀ dúró bí ó wà lórí láì
0: gbogbo ara ló wà níta bóyá nígbà tí bọ́ọ̀ yẹn wá cross tó ń fẹ́ change position ọwọ́ lè wọnú
3: bọ́ọ̀sì sáà yìí nínú championship ní tí mo sọ pé wọ́n ní wàhálà tó pọ̀ ní wike má jẹ́ kágbà ìgbé olùkọ́ ni rob edwards lolùkọ́ ni wọ́n gbà tí sáà tó kọjá òbítán ní sáà yìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ra agbábọ́ọ̀lù fún rob edwards gẹ́gẹ́ bí ẹni wípé òun ló máa jẹ́ olùkọ́ ni wọ́n nínú ìdíje championship ní sáà táwa yìí infact irúfẹ́ àwọn agbábọ́ọ̀lù bẹ́ẹ̀ ni kieran trippier wọ́n ti ra trippier dì lẹ́yìn tí trippier dé ni wọ́n gbaṣẹ́ lọ́wọ́ olùkọ́ni rob edwards lọ́sàn kan ògùn tọ́kàn lọ gbéṣẹ́ fún olùkọ́ni pixar tó ṣe wípé kò ṣiṣẹ́ kankan nínú ìdíje league legacy kò ṣiṣẹ́ anything tó jọ wọ́n league legacy àbí championship àbí anything legacy kò ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ rí wọ́n dẹ̀ gbaṣẹ́ lọ́wọ́ olùkọ́ni rob edwards ṣe wípé ó ti fẹ́ kó ikọ̀ middlesbrough dé díẹ̀díẹ̀ ní sáà tó kọjá kó tó di pé ó padà fi ṣẹ́ yẹn lẹ̀ láti sọ pé òun fẹ́ wá yí ikọ̀ Wolverhampton Wanderers bọ́m̀bì tán so mo rí yẹn bí ikọ̀ kan tó ṣe wípé wọ́n lè lálàsì lọ́nà kan pẹ̀lú irúfẹ́ àwọn ikọ̀ tán lóòótọ́ náà wọ́n lọ gbé àwọn agbábọ́ọ̀lù bíi raúl jiménez tó ṣe wípé ó mọ àwọn olólùfẹ́ dáadáa wọ́n sì láwọn agbábọ́ọ̀lù bíi matthew osmane tó wà nínú akẹ́kọ̀ọ́ àwọn ọ̀jẹ̀ orí agbábọ́ọ̀lù tí mo nífẹ̀ẹ́ sí ju kọ́rẹ́ntì ní bọ́lá fìṣẹ́gbà wọ́n nírú àwọn agbábọ́ọ̀lù báyẹn ṣùgbọ́n èmi wò níwò bíi wípé pẹ̀lú bí wọ́n ṣe gbá bọ́ọ̀lù lánàá yẹn wọ́n á lálàsì díẹ̀ nínú ìdíje championship rexham sì wà nínú tíìmù nínú ìdíje yìí rexham láti bí abẹ́ ọdún mẹ́ta báyìí ni wọ́n ti ń wá láti inú
0: rexham borough Southampton
3: wà ń bẹ Southampton ti ọ̀rọ̀ tí wọn ó ní kọ́má tó pọ̀ because a mọ̀ pé Southampton gbìyànjú tán láti wá sínú jẹ́ league legacy ní sáà tó kọjá bí ìbáṣọ̀ ọ̀rọ̀ olùkọ́ ni wọn tó padà lọ spygate tó padà dọ̀rọ̀ wípé tán padà
0: jọ́ final
3: bẹ́ẹ̀ni so ó wà lára àwọn kọ̀ọ̀kan tó yẹ pé ẹ máa bèrè tó ráwọn náà tún sì ràn wọn agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan kì í dẹ̀ ṣe pé olùkọ́ ni wọn lọ́dún náà wọ́n sì ń wò níwò bíi pé bóyá àjọ fa sì máa fún olùkọ́ ni wọn ó sì máa fún wọn ní ìbáwí bóyá kó lọ́jọ́ kò lé fún oṣù mẹ́ta àbí nǹkan wọ́n sì ń bá ìyẹn ò lọ́wọ́ ṣùgbọ́n ikọ̀ rexham a rí rexham bọ́yẹ ṣe nínú league wọn ṣe dúró wò middlesbrough ti ń jà láti bí ọdún mélòó kan láti ẹgbẹ́ kí wọ́n lè wà mo ráwọn náà ní ìkàn kan tó yẹ pé wọ́n máa jà láti wá bọ́ọ̀lì mọ́ championship gbá kì í ṣe ní bọ́ọ̀lì tí máa lọ ọmọ
0: ẹ̀ máa
3: wọ́n lọ wọ́n dẹ̀ gbìyànjú àti padà wá ní ṣùgbọ́n fún èmi o mo lè sọ ní sọ wípé ikọ̀ bọ́ọ̀lì àti ikọ̀ West Ham United wọ́n máa mú automatic ticket ó ṣeṣe kí wọ́n sì má lè tẹ̀lé wọn wá.
0: All right, máa bọ́ sọ́dọ̀ ọdún ayọ̀ ifẹsẹwẹsẹ láàrin boti wonders àti pressing note end o ti abala kọkọ ti tẹnubodu amẹyọ meji sodo náà náà dẹgbàlọ labala kọkọ iná yẹn ń tọ bọ mayẹsi ọdọọdún a ti sọ nípa àwọn tó ṣeéṣe pé káyí adé ligi ní championship kò bọ sí lọwọ àbí tó yẹ pé àwọn tó ṣeéṣe pé ìrìn àjò wọn kó gbé wọn padà sínú first division báyìí àwọn tí wọn yọ wáńkọ ibi tọkàn mí kọkọ lọ nírọ ọdọ ikọ ẹgbẹ bọọlù bíi lincoln city láti 1961 lóòótọ́ ló tọ́pù lóòótọ́ ló tọ́pù league one with around 103 points bọ́ ẹ̀rù èrí bákan náà ní máa láǹgbà forí kásá wọ́n ti dé sínú championship nísìnyí táwọn ọmọ oró wà tó o bá lọ ogún lọ́gbọ́ championship wò kí ni yóò púrọ̀ àgbẹ̀gbẹ́ bọ́ọ̀lù bẹ́yẹn abáàlẹ́ ráwọn ṣọ́kà mí ni bó ti lò yí àmì lẹ́nu
4: yìí. Ikọ̀ Lincoln yìí mi lè sọ fún wọn pé bóyá wọn ò ní ṣe dáadáa ní ìlú ẹni díje yìí tábà ní ká wo rexham náà báwọn náà ṣe wá nìyẹn tó dẹ̀ bí wọ́n mẹ́ tí mi rọ́dà kí wọ́n fẹ́ pàṣẹ so àwọn àkùdé kankan ń se báyìí àlè sọ pé ìkọ̀kan pé bóyá ló ṣọ̀fún championship yìí kò ṣe ibi tó yẹ pé anybody ló lè nara wọn o lè sọ wípé bóyá wá láti ligu àkọwá kò wá dé championship kò wá máa rò pé kíní kò sí ni changes nìkan yìí wọ́n sì kò sí ìkọ̀ tí wọ́n lè na ní championship yìí so èmi sì pé wọ́n sì máa fẹ́ dúró ṣùgbọ́n àwọn àmì lè sọ pé ìkọ̀ báyìí ni ó máa lọ kọ́ gbogbo kọ̀ lílì ni wọ́n máa fẹ́ compete fún
0: ẹ jẹ́ ká sọ síwájú ká padà ìtàbádé átùmù nǹkan mi sọ ìdíje la liga náà bẹ̀rẹ̀ lónìí o 32 FM 94.9 kẹ̀nẹ́rẹ́ ìpò òṣèlú à ń padà bọ̀.

0: ọkọ̀ mi ń lé two pack dànù mo ti gbórí ti pẹ́ mo yà kó láwọn ẹrọ fọ̀kan nù ẹ ní tẹ́wọ́ àná mọ́lẹ̀ 0070055 0807 0097 0097 plus 234 9062 000949 tàbí kọ̀kùn jẹ́ mọ̀.
1: Hello. Next amount and get us some fly gear
2: and some ballers with even more cheddar.
1: Oh.

0: bo ba ti gba mi a ma sojo opo pe le fara ile ko ma da bi pa ni nkan ta fe pe kelu pe ja wo bi ti won ba de ninu ko ti ninu idije championship tori to ba tu di ago meta won ko tu ko bo mbo bora won alright mo lowo ina awon to si nje ti won lowo ka mo bi ti won ba de boti won dara 78 minutes 2-0 na gba lo pelu Preston North End ife se won se won ti akoko pelu bi championship bo je bere olodun iwo na ni won gba lo yen ka fi agbon ti be sile ka possible mi yes yala ga wa yala ya mi fe menu ba idije mo rara sugbon ko ponse wa le rara na le tori pe enikan me kunsun kan mo gbo ko ti won nu ti won nu awon yen racing gba ball lowo ojiri ati moroko ni preliminary stage ti won ko ra won at the elementary then ani yo di war o de war for the first time ninu itan bola na fese gba obirin laduba meji won de stage meda won koju ara won a de man so wi pe to ba ti je pe we were football we are sport to je ti women e forget laduba wa awon ti en je secular nations ni en ti rebo ni na ti rebo lati bere yen o awon eleha ni en de top place yi o
1: orílẹ̀-èdè Morocco ẹ̀mọ̀ kan náà ni wọ́n gba àlejò ìdíje tó dẹ̀ jẹ́ pé recent tẹ̀lé lẹ́ẹ̀mẹta ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni àwọn náà gba ìdí wọn gba àlejò ìdíje tó dẹ̀ fún wọn láǹfààní àti gbà bó ṣe wáyé pé orílẹ̀-èdè Morocco àti orílẹ̀-èdè Algeria wọ́n bá ní èèyàn mọ́ra wọn òun náà fẹ́ fi jọ ni wọ́n fi jọ gba ìfẹsẹ̀wọnsẹ̀ yìí gba ẹni tó tún wá gbọ́n bẹ́ẹ̀ ni pé bó ṣe jẹ́ pé orílẹ̀-èdè Morocco pé òkè ẹ̀yin gangan ni host nation ó tún wáyé pé àti bẹ́ ṣe ń débẹ̀ náà lélẹ̀ ẹ̀ padà rí ìfẹ́ kankan gbà àwọn kan tá wá pè pé bóyá àwọn kan rè wọ́n kọrin gan wọn àpadà rí wọn bí kankan.
0: Ghana ja Ivory Coast ja.
1: Bẹ́ẹ̀ni Ivory Coast bí Ivory Coast ṣe bẹ̀rẹ̀ díje yìí mi n tí mo wù ó ní kojú orílẹ̀-èdè Ghana èmi ò expect ẹ̀ rárá látọ̀dọ̀ orílẹ̀-èdè Ivory Coast ṣùgbọ́n nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ó ti padà ṣẹlẹ̀ náà nìyẹn bó ṣe wá pé orílẹ̀-èdè Morocco àti orílẹ̀-èdè Algeria Morocco lélẹ̀ mi ò fẹ́ rí mi ẹjọ́ kí ni wọ́n fẹ́ fi third place sí ìkíní fi ṣe ṣẹ́ẹ́fì gbafẹ́ àbí world cup ticket wọ́n ti gbà ìdíje yìí ni wọ́n lé látọjọ́ epo ké káwọn gba ìdí káwọn gba ìfi ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ yìí ṣùgbọ́n wọn ò láǹfààní àti gbà tẹ́mi fi rò pé third place yẹn mi ò fẹ́ rìn kan tórílẹ̀-èdè morocco tó fẹ́ ṣe lọ bí alára torí algeria gangan algeria èmi ò expect pọ̀ algeria lè débi tí wọ́n dé yìí mi expect pọ̀ algeria lè débi tí wọ́n dé látàrí pé kíni bàbá ò ní ṣe dáadáa wọn tí wọ́n ti ń wá sínú ìdíje yìí àtúwò pò kéé ìsọ̀rẹ́lẹ̀ tí wọ́n wà ṣáwọn tí wọ́n lè kó gòjá ṣe wọ́n lè kó gòjá ẹja ara wọn tí wọ́n náà kó tó di pé wọ́n débi tí wọ́n dé orílẹ̀-èdè cameroon tó dé náà wọn náà orílẹ̀-èdè cameroon ló na orílẹ̀-èdè morocco ṣùgbọ́n ẹjẹ́ ká wò bó orílẹ̀-èdè algeria bó náà ṣe jà ramurabu pòkè kóhun náà fi lè rí tíkẹ́ẹ̀tì gbọ́ tó dẹ̀ padà jẹ́ pé tíkẹ́ẹ̀tì yẹn padà bọ́ mọ́ lọ́wọ́ ó padà bọ́ sí lọ́wọ́ gbọ́ bí mi ṣe wá ilé pé orílẹ̀-èdè morocco àti orílẹ̀-èdè lenormal ẹlẹ́àpàdé ẹlẹ́à ni ìkan dẹ̀ lélẹ̀ nǹkan náà ni ó padà fẹ̀yìn lélẹ̀ ju ìkan lọ bó ṣe wá wà èmi o ní òní mo sì pé ẹ má jẹ tó nǹkan tó kàn wà bẹ́ẹ̀ tí mo fi pe orílẹ̀-èdè morocco ife ẹyẹ yìí bóyá third place yẹn kí n tí mo lè gba ife ẹyẹ mẹ́ta náà ni mo èmi ò rí nǹkan tí orílẹ̀-èdè morocco tó bá fi ṣe tó yẹ pé ìdíje òun náà ni wọ́n ń lé látọjọ́ èèyàn ó sì ìdíje fúngbà mẹ́ta ní sẹ́ǹtẹ̀ tí wọn ò dẹ̀ padà rí ife ẹyẹ náà gbà kí wá ni mẹ́ta yẹn fẹ́ ṣe fún wọn bọ̀ èlé mi sì rí pé àméjì àwọn jọ máa fàájá lára wọn ṣùgbọ́n èmi sì tẹ̀lé orílẹ̀-èdè Algeria.
0: Tẹ́lá àwọn èèyàn wa ń gbà bó ṣojú òpó òpè lẹ̀ okay Ferrari we ori ofe ta wa kukuri gba mo yi ka ni inu ile kaloku le ti charge phone e mo pe epo ti won mo le ba ti wa bi ise ati power bank e lo bi o charge transformer fun bi apere
2: e ma cast awon yan
0: all right yate Ferrari
2: adokun
0: e pa bi ti mo fe yi apo eni orogun ameji le Algeria Morocco ẹlẹ́ẹ̀kejì àfojúsùn Morocco ló ti bọ́hun Morocco ò ní fẹ́ lose third place sọwọ́ Algeria rárá ohun tí ó bá gbà lẹ́ẹ̀fún ẹ̀yà tó lọ gbé trophy bá wọn lẹ́yìn tán bá ti parí final ni ọ̀kan nu kí ni eléyìí sọ fún àwọn so called giant by name pé mo máa rọ Algeria pín láyé if not because of irú nǹkan tí ìgbà ọ̀tún tó dé nínú morocco tí gbogbo kan wọ́n tó ń dá sí ń bẹ̀ yẹn bí bá sọ pé country kankan tó bá ti jẹ́ arab nation kí ni obìnrin wọ́n fẹ́ perform ẹ wo egypt ní table tennis egypt ní football gan tournament tán wá ta na fi shine nu gbogbo matches me ta ton gba ta ni Egypt fi shine
2: so shine
0: eh
3: when she go now when she go against you
0: melo na she against wa team melo na she right against
2: asko me fa
0: eh
2: asko me fa
0: kini yan so fun wa ni football asko me fa egbe lo world cup kini yan so fun yin pa awon arabs yi pelu ijejade won itori koni jopin lele eh malawi lo malawi e lowo semi awon people e kan ro ke mo man gbo mi bayi kini oyi opolopo awon to wa nle e lowo tan country won kan fi oruko si pe ngba tan na ti daduro orilede ni yin ni ko si nkan lawon ilu yi
2: se yi fun awon orilede tan wa lati agbon ni north yin lowo ina odo won ni bola fise gba ile adulawo wa e fe eko e ni gba ni bo odo won ni bola fise gba wa ni ile adulawo lo wa currently e le so ni so wi pe awata wa ni west atawata wa ni south ni ani talent ju currently ṣùgbọ́n ọ̀dọ̀ wọn ni team wa one play as a team ni.
0: ṣe rí Botswana lẹ́nu lọ́lọ́
2: yìí
0: Botswana.
2: One play as a team ni lọ́dọ̀ tí wọ́n bẹ̀yẹn ìṣọwọ́ tó orílẹ̀-èdè morocco ṣe ń play mo ti sọ̀rọ̀ nípa olùkọ́ ni wọ́n george vidal rí òun lolùkọ́ ni tó kó orílẹ̀-èdè spain wọ ìpele àṣekágbá ìdíje ife ẹ̀yà àgbáyé tó dẹ̀gbà fún wọn so kì í ṣe olùkọ́ ni tó kéré nínú bọ́ọ̀lù àfẹsẹ̀gbá àwọn obìnrin ó mọ bọ́ọ̀lù àfẹsẹ̀gbá àwọn obìnrin dada kó tó di kó wá sílẹ̀ adúláwọ̀ ni tó dẹ̀ ti ń gbìyànjú àti gbà láti bí abẹ́ ọdún mélòó kan náà láti gbà tó ti dé òun náà ni pé kó gba ìdíje wá fún àwọn obìnrin kó gbà fún orílẹ̀-èdè morocco ó jẹ́ nǹkan tó yà mí lẹ́nu gbà wípé ní ìpele semi-final orílẹ̀-èdè morocco já torí mo rí wọn ní orílẹ̀-èdè kan tó ṣe wípé wọ́n máa wọ ìpele àṣekágbá ṣùgbọ́n ìṣòwò tán fi play ní semi-final yẹn kò dáa tó rárá orílẹ̀-èdè algeria òjò èmi lójú nínú ìdíje ẹ̀rí pé kó tó di pé ìdíje ìfẹ́ àgbáyé àwọn obìnrin yìí ìdíje ìfẹ́ ilẹ̀ adúláwọ̀ obìnrin bẹ̀rẹ̀ mo mẹ́nu ba bí ikọ̀ orílẹ̀-èdè algeria bí wọ́n ṣe dáa tó lọ́wọ́ ẹ̀yìn láti inú ìdíje wafcon tó kọjá wọn kì í fi bẹ́ẹ̀ concede algeria ò kì í concede goal ó wà lára
0: nǹkan tó ti mọ
2: yes àti mi àwọn ló jẹ́ problem for orílẹ̀-èdè algeria wọ́n mọ bá ṣe ń play dáadáa lẹ́yìn wọ́n máa dílé dáadáa wọ́n máa play good defense football tó jẹ́ wípé ó máa nira fún yín láti break ìgbà tán kojú ara wọn ní group stage yẹn orílẹ̀-èdè algeria àti orílẹ̀-èdè morocco ó tẹ̀kọ̀ orílẹ̀-èdè morocco ní wàhálà tó pọ̀ kó tó di pé wọ́n padà já owó ẹ̀yìn orílẹ̀-èdè algeria yìí torí ìṣọwọ́ tó fi máa ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn ó jẹ́ nǹkan tó ń dá wọ́n dẹ̀ ti ṣe kíní ó ti fi hàn láti wafcon méjìlera lera ń sìn wípé àwọn ní defense line ìgbà tó wá fi máa wá sí next wafcon wọ́n máa gbìyànjú àti wò níwò bí kébọ́ọ̀lù làwọn ti lè rí àwọn agbábọ́ọ̀lù lọ wájú tí àwọn lè lò ẹ lọ wo ìdíje wafcon ọdún yìí dáadáa orílẹ̀-èdè nàìjíríà ikọ̀ super falcons orílẹ̀-èdè nàìjíríà nìkan nínú àwọn ikọ̀ tó ń lọ sí bí abí 16 tó kópa ńbẹ àwa nìkan ní ikọ̀ obìnrin tí ò ní agbábọ́ọ̀lù kankan tó ń play nínú líìgì wa àwa nìkan ní gbogbo 15 tó kú pàdé wáta ní àwọn pléyà tó ń play nínú líìgì wọn yàtọ̀ sáwà tó jẹ́ pé àtòkè láti lọ kó wọn lóòótọ́ náà púpọ̀ nínú àwọn orílẹ̀-èdè yìí náà àwọn láwọn ikọ̀ àwọn agbábọ́ọ̀lù tó ṣe wí pé wọ́n lọ mú wá láti ta ẹ wo nǹkan tí tẹ mọ́ àchàwíńgà àtòun àti tàbíta chàwíńgà tí mo pariwo ẹ̀ dáadáa ń bíbí fún yín ẹ wo nǹkan tán ṣe ẹ wo ìṣọwọ́ tí wọ́n fi wà fún orílẹ̀-èdè màláwì mo ń gbọ́ nǹkan lẹ́nu ìkan náà àwọn tó jó níròyìn ní orílẹ̀-èdè tó jọ mọ orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n tó yẹ pé orílẹ̀-èdè amẹ́ríkà ló fi ṣe ibùgbé ó ń sọ̀rọ̀ nípa wípé gbogbo ìgbà tí orílẹ̀-èdè màláwì bá ti fẹ́ gbá bọ̀ lórílẹ̀-èdè amẹ́ríkà ní pàápàá jùlọ ní kansas níbi side ibi tí tẹ́mọ̀ àti gbá bọ́ọ̀lù tiẹ̀ níbẹ̀ lórílẹ̀-èdè amẹ́ríkà yẹn wọ́n ní everyday tí màláwì bá fẹ́ play wọ́n máa ń jáde ní púpọ̀ láti wá support ẹ̀ nítorí nínú kan tó wulẹ̀ tí ń play ní kansas city lórílẹ̀-èdè amẹ́ríkà yẹn ìkan nù àwọn agbábọ́ọ̀lù obìnrin tó dáa jù lágbàáyé ni gẹ́gẹ́ bí nǹkan tí mò ń gbọ́ wọ́n láwọn mọ́tò wa mímú àwọn tó wà lórílẹ̀-èdè amẹ́ríkà lé wọ́n lè ṣe ẹ̀rí sọ nǹkan tí mo sọ yìí àwọn mọ́tò wà tí wọ́n kun orúkọ chàwíńgà tán kùn sí lára lórílẹ̀-èdè amẹ́ríkà pàápàá jùlọ ní kansas mẹ́ ó fi hàn bí arábìnrin ṣe tóbi tó
0: wọn dẹ̀ live celebrity life àwọn méjì
2: live celebrity wọ́n dẹ̀ tún máa kọ̀ọ̀kan náà nínú líìgì wọn wá tó jẹ́ pé wọ́n ṣe nǹkan tó tó àwọn tó bá wo ìdíje UEFA champions league àwọn obìnrin ní sáà tó kọjá máa rí bí tó wà nínú ọ̀lìyàn ṣe ń play ìyẹn tàbí tá ẹ máa rí ìṣọwọ́ tó fi ń play ó gbé wọn ó play dáadáa ní so wọn a ní talent ní lọ́dọ̀ tí wọ́n bíbí ṣùgbọ́n most times àwọn tó wà ní north yìí ló ń jọ bí ẹni wípé wọ́n ní team bọ́ọ̀lù àfẹsẹ̀gbá wọn àti gbogbo eré ìdárayá wọn àti lọ́dọ̀ ọkùnrin àti lọ́dọ̀ obìnrin ó dẹ̀ ń improve àwọn orílẹ̀-èdè tó jẹ́ kéékèèké míì náà tó jẹ́ pé wọ́n jẹ́ tó jẹ́ ní ọ̀dọ̀ tiwa ní south àti ní west yìí náà ìmí inú wọn náà ti ń ṣe dáadáa ṣùgbọ́n èmi gbà gẹ́gẹ́ bí nǹkan tó jẹ́ wípé invest owó sí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá àwọn obìnrin ní side àti ní nàìjíríà àti púpọ̀ náà orílẹ̀-èdè tajọ wà lọ́nà ibìkan náà ló fà tó fi jẹ́ pé abára wa níbi tá a bára wa yìí kó wáyé pé à ń invest owó síbi tá a tẹ́ pé à ń invest owó bá àwọn tó wà ní north yìí náà ṣe invest because morocco ò déédéé débi tán dé ìkídẹ̀ ìṣòwò kékeré náà fi lọ san fún olùkọ́ ni tó gba ìdíje fi ẹ̀ẹ́dẹ́ orílẹ̀-èdè spain kò
0: sí yourself.
2: Àwọn olùkọ́ ni tó ṣe wí pé okay ẹ mẹ́tẹ̀ẹ̀ ṣáàjẹ́ ìṣòro. But then pẹ̀lú bíi Tímọ̀lá fi ṣègbà ilẹ̀ adúláwọ̀ Tímọ̀lá fi ṣègbà obìnrin ní lọ́wọ́ yìí iṣẹ́ sì pò fún wa láti ṣe lágbà bíi táwa.
0: A sùn mọ́ jọjà.
4: Fix my dinner, and I think about you. I lay in bed.

0: in my way.
1: Yes, sir.
2: Yes, sir. I'm putting you good. I'm not over.
1: Allah, I mean.
2: Ẹlẹ́sẹ̀ kúkú yìí, ṣíkì ìṣẹ́rí ọlọ́run gbàdúrà wa ni o. Tó bá yé ṣe àfọ̀kọ́ṣe sọ, wọ́n fi ṣẹlẹ̀. Orí sóde sí wa ń tiwa ni. Láyé máa kó ara lẹ́mìí òkè ìbùkọ́, ẹ̀yà títí títí wọ́n jẹ́ gbẹ́gbẹ́ wọ́n tá mọ̀ kó ara lẹ́mìí òkè lórí ẹ̀. Tó fi ẹ̀yìn sọ́tàn àdúrà yín gbà.
1: Bí ẹ ṣe sá o, ẹ ṣe o.

0: Hello.
1: Yes, sir.
2: Àwọn kìnnìlan kò kiri. Káwọn náà náwó sí fúbọ̀ wa pẹ̀lú àwọn ọ̀dà sports. Àwọn ọmọ wa ní talent bọ̀ ìjọba ọ̀rìn wọn lọ́wọ́. Àwọn obìnrin wa sì wọn gbá friendly match. Wọ́n dẹ̀ ẹ àwọn ń jókì lórí talent ni. Nígbà tán ó ti wọn prepare fún wọn pé kán gbá match gidi. Tọ́wọ̀n ní gba ìdálápọ̀ wa kí yẹ o.
0: Owó tẹ́ ẹ káà fi ṣe facility wa. Àtikó lọ bí ìbò lọ́sùn àsìkò ló dá kí ìjọmọ ọ̀sùn jù àbọ̀ ń tó wà lọ́wọ́ ń bí tá wàá yìí 30,000, 25,000, 20,000 bọ̀dọ̀ dẹ̀ mọ̀mọ́sì wọ́n fún ẹ ráìsì ó tún di next 4 years ṣe abẹ́ àtẹlẹsẹ̀ lọ́pọ̀lọ́ wá wà ní ká nífẹ̀ ẹnu ni ráìsì kò sí tó bú wá jẹ́ pọ́sẹ̀ ọ̀sẹ̀ ni pé kábí mẹ́pà lùkú kan wá wá a tún lójú àánú o a tún ti gbé ráìsì ọ̀sẹ̀ wá o a fi ń tẹ̀sẹ̀ láyé yín nú o láàrin ọdún mẹ́rin ọgbà ráìsì ó tún gbé pẹ̀kún bíyàn text mi pọ́nmọ́ ò tí ì jẹun fè pẹ̀kún ni. Ìbọnowó ìwà owó tá à ń pín 25,000, 30,000 kò sí rọ́ńbẹ̀ náà 20,000, 30,000 tá à ń fáwọn olùdìbò ìbọnowó àtẹ́lẹ̀ tẹ́ bá fi ṣẹ̀tọ̀ sínú ìlú ṣùgbọ́n ìyá bára ká ni. Gbogbo àwọn olè dákẹ́ kú o. Ẹmọ ìgbà ráìsì ó ti ẹ̀ wá jẹ́ pẹ́ ráìsì tó tún máa ń wú ni òbéṣe rè é máa ń wú dáadáa ẹ jẹ́ yóòbá kan ẹ ti wá sọ gbogbo àwọn ìyálàyà dó ń bára káàkiri títì nígbà tẹ́ ń gba ráìsì ẹ mọ̀ why no raise common voice pé ẹdẹ́kun tó tọ́ sáwà náà ẹ fi lé wa lọ́wọ́ ọmọ ẹgbẹ́ ọkọ mi ọkọ mi láì tí ì pákí ọkọ mi ọkọ mi mọ tèmi bẹ́nu lé mo kàn wá wo woman kan mo rí chain ọrùn ẹ ẹ lè afford láti ra chain ẹ lè afford láti ra ìsì wọn máa ń gbé pèlè àwọn ọmọ yín ẹ bá fújọ àwọn ọmọ jẹ. Ọlọ́run ajẹ́ mọ́mì mi wà nú àwọn ìyá wọn ẹ délé wa jẹgba ni wọ́n ń gbé mi ṣe pé.

0: pẹ́ sí wọ́n ṣe tàṣínà àti plane fẹ́ẹ́ lè máa mọ̀ pé kẹ́pà ni ráyà ti dé padà
1: kọ́mọ kankan mú rárá nù
0: kì í ṣe pé kò mọ̀ kankan mú ìyàtọ̀ wà ní so èmi bílíìvù wípé ìfẹsẹ̀ wọn ṣe yìí pàápàá jùlọ pẹ̀lú àǹtí sílẹ̀ tàṣínà nínú ìdíje karabakọ̀ọ̀pù ní cardiff ní ìmásìtì ìbíyẹn tó lè nà wọn.
2: Okay.

sọ̀rọ̀ ẹni kó ra lẹ̀ tí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o ti lẹ̀ ń bèrè ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ́ rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bárí ibẹ̀ ní ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn ààyè sọ díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ kàn sáà máa sanwó náà

0: ilé yẹ pẹlú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta warawara tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pé wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkè téńté Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn South Sand Property òrùlé fòtẹ́rùtàn.
1: Ti paro oruko
2: be ni o

0: ọkàn ìkẹrìnlẹ láàádọrùn tó ń fa mẹsàn án ẹbọ lẹyìn 32 FM 94.9 à ń fẹ̀rìn gba gbogbo àgbáyé.
1: A

ẹkúrọ lẹ ní gbogbo bíkíbi tẹtí ńlá nfàní àti máa dára pọ mọ wa ìkànnì adẹrin pò sónú ìkànnì ìfẹyín ẹ 32 FM 94.9 tá a kalẹ̀ sí laughter house orí òkè tẹ́ntẹ́ premier mokola ibadan ètò kàbọ̀ sórí ètò yín ètò wa àgbẹ̀ lọ́ba níbi tí a ti ń dáni lẹ́kọ̀ọ́ nípa iṣẹ́ àgbẹ̀ àbí àgbẹ̀ olóhun ọ̀gbìn tàbí àgbẹ̀ olóhun ọ̀sìn ta ti ń wo ìlànà ìgbàlódé ibi tí nǹkan tún dé dúró lábala iṣẹ́ àgbẹ̀ lásìkò yìí ẹ káàbọ̀ sórí ètò

0: Hello? Hello?
1: Ẹkúrọ̀lẹ́ o.
0: Ẹ kúrọ̀lẹ́ sà.
1: Ẹ̀zẹ̀ pàtàkì.
0: Yes sir. Orúkọ yín àti bí ẹ ti ń pè é.
1: Adéṣínà Ọlásójì ni.
0: Láti
1: ìdí àyìn rẹ.
0: À ń gbọ́ yín sà.
1: Ìdí àyìn rẹ.
0: À ń gbọ́ yín o.
1: Ẹ akàn fún ká bèrè nípa bí a ṣe èèyàn lè mẹ́rin láti kọ láti mọ̀ ètò kíkọ́ ẹ̀.
0: Àti
1: sọ̀rọ̀ fẹ́ mọ̀ ni.
0: Ẹ gbọ́. A máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí bí èèyàn ṣe lè sin ìgbín on a very small scale. Ẹni tó bá fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú táyà lẹ́ǹkùlé ẹ̀ irú ìdánilẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ó wà dáadáa. Ẹni tó bá dẹ̀ fẹ́ ṣe on a commercial scale náà ìdánilẹ́kọ̀ọ́ tó péye tó yanrantí ìdánilẹ́kọ̀ọ́ náà wà.
2: Hello.
0: Ìgbín.
2: Hello. Yes sir. Ẹ kúrọ̀ lẹ́sà.
3: Èmi náà sì ń gbà kan bọ̀ mi ò mọ̀ kan tó pa àbọ̀ mi dẹ̀ mọ́ ó ṣe tó lè máa jẹ́ èmi náà sì ní ẹ̀yìn kúlé nígbà kan.
0: Ẹ kò ṣe so oríṣiríṣi oúnjẹ ni wọ́n lè jẹ lẹ́yìn àwọn èso àti vegetables tèmi ti mention tẹ́lẹ̀ lọ́dọ̀ wa a máa ń ta feed àti calcium tó tún máa support growth wọn wọ́n á fi lè tètè tóbi dáadáa then I need láti mọ nǹkan tó pa wọ́n tẹ̀tú tó bẹ̀rẹ̀ padà ṣé kòkòrò wọlé ni ṣé nǹkan tẹ fún wọn jẹ kò bá wọn lára mú ni so tẹ bá ti lè wá answer to that question you can now start again because tẹ bá ṣe ìgbín tẹ́lẹ̀ tí gbogbo ẹ kú tẹ mọ nǹkan tó pa wọn tẹ tí wọn á bẹ̀rẹ̀ again akọ̀dà bíi pé èèyàn da omi sínú apẹ̀rẹ̀ ni so èèyàn kọ́kọ́ gbọ́dọ̀ mọ.
2: Hello.
1: Hello.
2: Yes sir.
1: Ẹ̀wọ̀n tó wà lẹ̀.
2: Ẹ kúrọ̀ lẹ̀ sà. Orúkọ yín àti bẹ́ẹ̀ ti ń pè.
1: Comrade AG Ọládẹ́jọ́ láti yàrá wọn ní sáré nígbàdàn bí o.
2: À ń gbọ́ yín o.
1: Ẹ jọ a kí olùdánilẹ́kọ̀ọ́ yẹn làákàyè wọn lónìí jọ́dọ̀bà. Kẹ́ni túbúrú èlò léèyàn lè lò tó jẹ́ pé minimum something tó fi jẹ́ pé tí ẹ bá fẹ́ ṣe irú nǹkan bá yẹn. Yóò lè at least yóò lè rí pé bóyá wẹ̀ yóò fi wà dé ẹ̀kọ́ tó wá yẹ pé o tó amọ̀pẹ́ ti sọ o. But báwo la ti lè rí ọ̀nà tá a fi lè gbàgbé ní ẹ̀kọ́ yẹn kọ́ dáadáa tábí ọba ti ṣe.
2: Ẹ ṣeun ẹ bá ń dá ìbéèrè wọn torí pé bóyá ibi ìlú ni ká ní ká tiẹ̀ ní àti ẹ̀wà fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀gbìn ẹ lọ iye báyìí lèèyàn gbọdọ̀ ní kó tó lè
0: bẹ̀rẹ̀. Ní ọ̀dọ̀ wa ó ní package kan tá a ṣe tá a ṣe tó jẹ́ pé oríṣiríṣi àwọn èèyàn gan ni wọ́n ti benefit from that package. Ó wá pẹ̀lú ìmọ̀ lórí bá ṣe lè sin ìgbín lẹ́ǹkùlé ó wá pẹ̀lú ìgbín 50 tẹ́ ẹ máa fi bẹ̀rẹ̀ ó wá pẹ̀lú snail feeding template ìyẹn bíi time table oúnjẹ tẹ́lẹ̀ máa fún àwọn ìgbín lójoojúmọ́ ó wá pẹ̀lú feed 5 kg calcium 5 kg a dẹ̀ máa bá yín gbé débi tẹ́ ẹ bá wà ẹni tó bá wà nìbàdàn sí báyìí ọ̀fẹ́ la máa deliver ẹ dé.
2: Pé àwọn olólùfẹ́ wa báyìí tí wọ́n bá fẹ́ mọ sun ìgbín wọn ẹ lè ta fún wọn.
0: Bẹ́ẹ̀ni. So package yẹn 138,500 là ń ta gbogbo nǹkan tí mo mention yìí òun ló máa wá pẹ̀lú ẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ti wà ń bẹ̀ ìgbín ti wà ń bẹ̀ feed ti wà ń bẹ̀ calcium ti wà ń bẹ̀ snail feeding template ti wà ń bẹ̀ gbogbo ẹ̀ ti wà ń bẹ̀ wọ́n á kọ̀ wá.
2: Hello.
0: Yes
2: sir.
4: Rachel lorúkọ mi.
2: Yes ma ọmọ ẹkú ọ̀lẹ́mà.
4: Ẹjọ́ a fẹ́ mọ ibi tí ibi iṣẹ́ wọn wà.
2: Ẹ pè mí lẹ́yìn ètò.
4: Ok.
2: Ẹ ṣeun. 08062,000 0906 2,949 09062,949 àwọn nọmba tí ẹ láǹfààní sí rèé láti fi pè wá wọlé. Hello.
5: Hello.
2: Ẹ kúrọ̀ lẹ́sìn.
5: Mo ní ẹjọ́ pé tí gbogbo pé ènìyàn lè sìn àbí àwọn kan bí kan àṣìṣẹ́ tí wọ́n lè sìn ṣògo ló ń pè láti ológun ẹrú.
2: Kí lẹ sọ?
5: Mo ní sí àwọn oríṣiríṣi ìgbín tí wọ́n lè sìn àbí àwọn ìgbín tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n máa ń ta ẹ̀.
2: Tó bá jẹ́ pé ẹ bá wa bẹ̀rẹ̀ ètò yìí ẹ ti gbọ́ àti sọ̀rọ̀ débẹ̀ pé a kẹ lọ sójú òpó Facebook kẹ ẹ tún wo láti bẹ̀rẹ̀ ẹ lọ wo lójú òpó Facebook 32FM949 fẹ̀yìn ẹ gbogbo ìdáhùn ó ti wà ń bẹ̀ ẹ ṣeun. Hello. Hello. Ipe yen ti re o.

0: WFM 94.9.
1: Ìyẹn bí yẹn lọ pé èèyàn fi tún fóònù ṣe síbẹ̀ kò gbádùn ẹ̀. Ìròyìn ayọ̀ rèé. Real phones, iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer. À ń tún phone pẹ̀lú laptop ṣe. Bóyá ẹ ti gbé phone pẹ̀lú laptop yín káàkiri tí wọn ò gẹ́ tiẹ̀. Ẹ máa bọ̀ lọ́dọ̀ wa. iPhone, Samsung, Tecno, Infinix, Itel. Bẹ́ẹ̀ la tún ta fóònù lóríṣiríṣi pẹ̀lú laptop tó jẹ́ London use tó fi ni lọ́kànbalẹ̀. Real phones for your phone repair, phone unlocking. We are always there for you. Real phones, a wà ní Dùgbẹ̀, Ìbàdàn, Ládojúpẹ́ ẹnu ọ̀nà tó wọlé sí Pòpò House, Dùgbẹ̀, Ìbàdàn. Ẹ sì lè pè wá sórí ago 0706-436-8169. 0706-436-8169. Tàbí 0809-695-7878. 0809-695-7878. Real phones, iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer.

0: Terms and conditions dey o. Drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́.
3: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyìí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yé àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesna Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
0: Now the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now.

nínú ilé yọ máa kí bá láwọn ṣàìṣe yín pẹ̀lẹ́ púpọ̀. Sọ méjì tó jẹ́ máa kí yín ju wípé ẹ ti dúró dẹ̀mí tó bá ti dọ̀ wá aláàgó mẹ́wàá àbọ̀. Àfi bí ìkílẹ̀ ọmọ sùúrù lónìí. Lọ ṣe yẹ Túnjẹ Abọ́rìṣàdé ìkan nínú ara agbóhùn kan àwọn agbóhùn sáfẹ́fẹ́ wa. Ẹ̀gbọ́n mi dáadáa ni ó ṣe mọ fọ́kọ lónìí nílé Ìbàdàn. Bẹ́ẹ̀ ni mo rí Captain P2 Trey báyìí ló fi ń bá wọn ṣàṣẹ̀ mú mu ní Nice One. Orí pé Bọ̀dámù ìdí ni Túnjẹ Abọ́rìṣàdé dáa púpọ̀. Kò sí nǹkan kan tí wọ́n fi ròyìn ẹnìkan kan náà yìí wà ni. Wọ́n bá ti tú gbogbo ẹrù rẹ wò pátá tí ò sí wà mẹ́ ọ́bí rẹ. Ọmọ tí ẹ̀ lóbìnrin rọ̀ yìí mọ́. Ìdílé ọkọ àti ìdílé ìyàwó bẹ́ẹ̀ ṣe ṣe fáwọn ọmọ yìí. Ọmọ yìí náà ó lò gbà bẹ́ẹ̀ fún ọmọ tiẹ̀ náà. Àtẹ̀yìn tá a mọ̀ yìí tẹ̀yìn náà ṣerú ọ̀ lẹ́ni àtẹ̀yìn tá a ṣerú ọ̀ lọ́la. Àmọ́ tọ́lọ́ wọn bá mi tó ni yín mọ̀ yìí. Ọ̀gá wa mẹ́mẹ́ ni lónìí kànàmọ̀ bí ẹni akànlérè. Ọ̀gá wa ṣeun Awódélé Anointing Presenter. Ẹ̀mi ni Pàjù wà ní tẹ́dórí bí n pé mi nìyí. Gbogbo wa pátá lájọ wà ń bẹ̀ déédéé rí eléré ọba. Ó ta sílẹ̀ ògo mi gbogbo wa lájọ wà ń bẹ̀ kọ̀lọ̀bọ̀. Àtọ̀gá wa aṣíwájú wálé làwọ̀ àlùbàbà Promo. Àtọ̀gá wa Adémọ́lá Adé níyì. Òkúlajà bàbá dáadáa. Ayé máa dara papọ̀ mọ́ mi lójú òpó Facebook àtàsí àlálẹ̀ yìí gan o. Torí wọ́n ní palúdà báyìí ni wọ́n rọkọ́ palúdà báyìí ni wọ́n ràdá palúdà báyìí. Ni wọ́n máa bá wọn rà gbẹ̀dẹ̀ ní olúmọ̀kẹ́. Ẹ jẹ́ máa pọ̀ dọ́sà ìdò òṣùpá lọ. Inú àwo orin rẹ̀ ìkéde àsìpò olówó ọjà mẹ́mẹ́. Ẹ já lọ nù kéde àsìpò olówó ọjà tí ń bá dé káwọn máa lọ nù sàìdò òṣùpá kí gbogbo ara ó ṣe jìgì jìgì ẹ kú kalẹ̀ torí tìlú òun lè tó.

bo pada o ma akibola late kata ati lo gbe kede ati polowo oja ti nbe nibe sa ji share loju opo facebook be se wa se o ba ma se share na ni e ma fi like yin be o ma ni e je ma rowo yin be amun lele awon ni king doctor side o subale le ninu ara awon orin to polowo rawo erin yi eh le lo pe ni fuji stainless and yes, I don't run your radio, you can't know about it. I'm about to run you, okay, no, but Ellen Jack Ballard went that. I don't know. Ati ẹni tó wà ní ẹ̀ka bá ṣe mójú tẹ́tò nìkan nìyẹn director program bẹ́ẹ̀ náà ni mo wá ń fi orúkọ ọlọ́wọ́ bọ́tìnì mi lákòókò yìí ọmọ akíbọ́lá mo fi ń kí yín káàbọ̀ lálẹ́ yìí mo fi ń ṣe yín pẹ̀lẹ́ yín abdulsalam adigun ogo ọmọ ogo ni bẹ́ẹ̀ bá ti yọjú àgọ́bò tó bá ṣe déédéé tọ̀dọ̀ wa àgọ́ mọ́kànlá ti kù ṣẹ́jú mẹ́sàn-án otuma se pa se wa ni 1051 akira wa ku le ka bobo ba ya ma lo nu saje e ma wo fuji kiko mbe ba si ya fuji ni kiko wo baba akibola o tun ya to gede ngbe o ya to si juju mbe ba wa lo ya juju wo on tun fe fara die fe lo fara pe gospel

0: bá bá ń pọ́ fújì tí kí Dr. Saidu Ṣùgbọ́n yìí. Olúṣẹ́gun bá mi fún wọn. Akíbalá kò fara pẹ́ ti. Olúwayé fújì. Ẹ máa bọ́ kiní lójú òpó Facebook kọ́ máa lọ bẹ́ẹ̀. Bá bá wá ń gbọ́ tó olúwayé fújì. Ọmọ Akíbalá kò fara pẹ́ ti General Kọ́lìntì Àyìnlá. Bá bá wá ń gbọ́ ti General Kọ́lìntì Àyìnlá. Nínú àgbékalẹ̀ wọn àti fàṣàlà tọ́lọ́wọ́n bá mi yọ̀ǹda fún. Kọjọ́ ti ṣan Ṣínà Àkànní. Bọ́bá wá kún olórí ti Ṣínà Àkànní. Ó rí pé mísíkì ti ẹ̀kọ́ papọ̀ mọ́tọ̀gá ńlá onífújì ìyẹn bá wà sí ìjọba. Ẹ sí àkíní ìyẹjẹ́ ọlọ́jẹ̀ Nàìjíríà. Bá bá wá ń gbọ́ mísíkì tàlà àjẹ́ Rashid Ayinde. Ẹ̀mí yọ onífújì. Kò fara pẹ́ ti bàbá oko Alhaji Sefi Alao Adekunle Kandoso. Tọ́ba wá ń gbọ́ ti Kandoso. Lọ́yẹ̀wò rà dá. Ó rí wípé kò papọ̀. Mọ́tàláyé lu Amadi Bakibla. Ìyá Alhaji Sulaimanu Alao Malaika. Tọ́ba wá lọ ń gbọ́ tàlájà bá àṣà àkàndé òbẹ́ ṣeré sí dọ́ fọ́bíà. Paramount King of Music Oluwajulọ PK the first. Orí pé kọjọ ti bàbá ọ̀nà rẹ́bù. Ìyá Alhaji Tayo Lolu Akande Adebisi Currency Award. Òṣìpọ̀pọ̀ ti mẹ́nu ẹ̀ fújì náà ni wọ́n jọ ń kọ àmọ́ kálukú ló ní tiẹ̀ lẹ́lẹ́ka ẹ̀ka. Tọ́pọ̀ wá lọ pọ́ ti tòtú òsì ọba òjẹ́. Ìyá Alhaji Sulaimanu Adio Atawẹ́wẹ́. Bàbá olóyè fún rẹ̀. Àárí sí. Ó rí pé kọjọ ti rẹ̀mí àlùkò igun àjẹlà. Tọ́ba wá lọ yẹ ti rẹ̀mí àlùkò igun àjẹlà wò. Ó rí wípé kọjọ ti sáfẹ́jọ́ àmàmà. Tọ́ba wá lọ yẹ ti sáfẹ́jọ́ àmàmà wò. Wòsùwò bí dáadáa. Ó rí wípé kọ fara pẹ́ ti. Isa Mirinda. Mọ́mọ́ gbárí filẹ̀ bẹ̀rẹ̀ ìjó.
1: Má pèdè pèdè dọ́jọ́ alẹ́ mi ni. Mo máa lókìkí dọ́jọ́ alẹ́ mi ni.
0: Tọ́ba yẹ ti sáfẹ́jọ́ àmàmà wò. Ó rí pé kọjọ ti.
1: Ìmí ogun dàrú sàmì. Ọládì púpọ̀ tí ń jẹ́ dáúdà mi.
0: Tírí àlàmú Agbọ́lága Adélẹ́dà. Tọ́ba ń tẹ̀síwájú lọ́nù fújì yẹn. Ó rí pé tó o bá pọ́ fújì ti táyé sẹ́lúlà. Ẹ sì jẹ́ agbábíàká.

látun ti máa like ẹbí àwa yìí ni wọ́n ń pè ní Laughter House lórí òkè téńté máa kọ́ la ní premier ìbàdàn ẹ ṣe ara ẹ̀ rọwọ́ yín bẹ̀ o àgbàrẹ́lù yẹn wọ́n máa kẹ́rù lọ́nù ilé àwọn èèyàn o àwa ti kú díà tí wọ́n bẹ̀rẹ̀ báyìí kálukú àmọ́ sá gúrúgúrúgúrú eré àrẹ́lù àmú tó rántí ìgbà programu brother mi mo ìwà àjà ní baba kwete onílé góòlù kan sọmọ náà gbà náà ìsítà tí wọ́n bẹ̀rẹ̀ 30 minutes péré ní gbogbo kíní yẹn ó ṣe yókò ó hẹ́ẹ́ àtìgbà kọ́mẹ́dì ọ̀gá wa abiodun aremu tí gbogbo èèyàn mọ̀ sí sàbà sàbẹ̀kọ ọlọ́run dákun bá

àfojúsùn rẹ̀. Sáfojúsùn ilé kíkọ́ ni. Àbá fojúsùn mọ́tò. Àbá fojúsùn lórí iṣẹ́ rẹ̀. Ìdí tó jẹ́ máa sọ bá ń fún ọ ni pé tọ́ ọ̀bá ti láfojúsùn kankan. Ìtí mò ń tra láti sọ fún ọ ni wípé tó ò ní èmù lórí nkankan pé ní tí mo fẹ́ ṣe rèé. Ọjọ́ ń dalẹ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ o. Ọba wà ń ta tí o sì lè máa ṣeré ọwọ́. Tọ́ ọba sì wà ń fọ́ọ̀tì náà. Àbá tọ́ ọba ti ń kalẹ̀kùn 45 ti wà só pé. Gbogbo tẹ́yàn máa ń rí lẹ́yìn 50 opportunity ni o. Ìlúgbèsè ayé tá ń lò nísìnyí tó ṣe pé tẹ́yàn ń jẹ kẹ́míkà lọ́pọ̀. Ta ló ní tọ̀n ná tí ó ti lo 60 rí tí ó sì náwó kẹ̀ wípé òun tó lè lo 60 sí. Àbíkọ́ lọ́wọ́ bá àmì ọ́ sálà wá kó ṣe wá.

ẹja jẹ́ sáré tó bá ti di bí 25 minutes tó sí sójú ọ̀pọ̀ lẹ̀ fún yín yáyá àbí tó bá ti rẹ̀ di 11:30 gan òun mo fi á tètè lọ sájẹ lálẹ́ yìí a lọ bẹ̀ ń jẹjọ àmọ́ àrà yìí ta sí àárín ìjẹ̀dá.

wàwọ olóṣèlú bá lọdún mẹrin wa tó lo mẹrin sí tọba tún yẹ wa tó lọ tẹ wájú nù pò mí ọba sì wá yẹṣẹ ọlọrun ọba mi wò a tó pè ní bògi rẹ lórílẹ mo suwo bi dada awon yen ko ba lo pe awon agbo ba kan je lati 19 kene kan si agoko kan eni won e fi lanu ko to so pe oba jade laye o lo ba wa ja wa wo olohun oba mi sento mo gba

làwọn tó yọ fi sọ pé kúlù ṣe ìfàání ẹ̀ẹ́lá ubákilẹ̀ yẹmujunu abẹ́lẹ́nu wọ́n ní kò ní kú kò ní tí bẹ́ẹ̀ sì ni kò sì ní sayọ́ ọmọ bẹ títí ọjọ́ ayérayé ni anigbákejì rẹ̀ náà ani píye rẹ̀ nígbà tí ó ṣílẹ̀kùn sámà láàárọ̀ yìí ta lọ́lọ́wọ́n bá mi ké sí kò sí gbà tó di bí ọwọ́ aláàgó mẹ́fà kọjá tí ó yin òjò òkè ń sánmà ó yin bẹ́ẹ̀ lálálá ládùúgbò bí a wà lókè àrẹ̀mọ́ kò tún dáwọn àdúgbò kan iṣẹ́ ọlọ́wọ́n bá mi ni ọjọ́ tó wọ́ àgbàrá ń gbà wà ń bí òkè àrẹ̀mọ́ lé ìbàdàn gbọ́n tí mò ń sọ gbogbo ará àbàdàn bá sí tọ́kò lè wọ́ gbàrá bá wọn ta ni ó débi iṣẹ́ rẹ̀ bọ́ọ̀ bá mú kóró àgbàdo méjì bọ́ọ̀ bá gbẹ́lẹ̀ hótówó tó bọ́ọ̀ bá kìbò bẹ̀ bí ọ̀ bá kú mórí ebè tó bá wù sókè ọmọ yé sírí àgbàdo tí ó wà lára ẹ̀ láwàtọ́ lọ́run tó kẹwàá ẹ̀ka ara àwọn ẹ̀fọ́ kan wọ́n sì lálẹ́ wù.

0: ọ̀dá tó bá jẹ pé bá ń lórí o. Hello.
1: Ẹ̀ka
0: alẹ́ mà. Ẹ̀yin lẹ́ pè hello mà. Ẹ̀yin lẹ́ pè káàdì mo wá fún yín láàyè. Dádì yín dà. Àdúgbò wo lẹ ṣe máa fi sọ̀rọ̀ yìí? Kú ṣe ní.
1: Owó ṣe ní owó ṣe ní
0: láti gbọ́ olóyin. Ṣágbà ẹ̀yin dádì wà. Nígbà wo? Wọ́n ṣe sùn láìpẹ́ yìí. Wọ́n wá wọ níkà. Sùn. Àwọn ọmọ ń kọ́. Ẹ̀rìn dààmú ẹ̀yin méjèèjì. Yàrá àwọn ọmọ làwọn ọmọ wà. Ẹ ti pa láǹpù tẹ tàn àbí ó sì wà títà.
1: Ilẹ̀ wa bọ̀ bàbá ṣáì
0: yẹ. Ẹ lo.
1: Ẹ pa bá jẹ.
0: Ẹ gbọ́ tèmi. Ẹ ti pa láǹpù.
1: A ti pa.
0: Kí ni dádì jẹ?
1: Iyán àtọ̀bẹ̀ gbùsí.
0: Ìdààmú ò ní tọ́ sí wọ̀nyá yìí. Ọ̀ bá ń sàmì. Ṣé ẹ lo? Ẹ lo?
1: Ẹ lo?
0: Ṣé Múslímù níyà àbí Kírísítẹ̀?
1: Múslímù ni mí.
0: Ká tó di pé wọ́n sùn yẹn ẹ pray kágun ọ̀bọ tàlà. Wọ́n yáì. Ọmọ Akíbọ́lá mo ti ṣe ojú òpópá yìí tó kù tún di jọ Wednesday o. Bàbá ń ṣeré tí ọ̀bà sẹ́fẹ̀ nù ẹ̀. Kò ní dùn yọkàn wá sákálà ni. Ọyẹ́ bá ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 070

0705716164. Gbọ́lẹ́ ẹ̀kọ́ sí 0705716164. Oforúkọ àpòpọ̀ lọ́gàá lọ́gàá nìkan nìyí pàtàkì yín lálẹ́ yìí o. Bẹ́ẹ̀ ni mo sì fi orúkọ amojú ẹ̀rọ mi tọ́jú lóòótú ètò ìyẹn Abdulsalam Adigun náà mo fi kí yín o. Pípa àkú àtàárọ̀ wa kú weekend o. A lọ fi àlélẹ̀ báyìí. Ìmọ́lẹ̀ àlàyé láàjọ jí sí o. Láyìn àṣàmúlò orúkọ tèmi ń jẹ́ Akínbọ́lá ni bàbá tó bí mi lọ́mọ. Àjọ pàdé lọ́jọ́ Wednesday lórí ètò wa èyí tá a pè ní yọ̀gbàyọ̀gbà láago mẹ́wàá lálẹ́. Ẹ wo bíi tí ó fi daago méjìlá. Bẹ́ẹ̀ rọ̀ bá ní sọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan sí sọ̀wọ́ 0705716164. 32FM ló ń pẹ́ bí o. A wà lórí òkè téńté Mọ́kọ́lá ní Premier Nìbàdàn. Kò ní bàjẹ́ fún yín, kò ní bàjẹ́ fún mi náà o. Àjọjí mọ́lẹ̀ àlàyé ni. Filẹ̀ ó dàrú.

0: Olúwa wa, mo pàṣẹ, Ọlọ́run ó gbẹ̀sà, Ọlọ́run ó jà fún, Ọlọ́run ó jà fún, Ọlọ́run ó jà fún, Ọlọ́run ó jà fún, in the name of Jesus. Engineer, mo fẹ́ padà wọnú àdúrà, kó àwọn nǹkan tó bá wà bẹ́yẹ wọlé.
1: Orúkọ mi ni Olúwafẹ́mi Gabriel, mo wá láti Ìjẹ̀bú òde. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní àti orí ọ̀fẹ́ tọ́lọ́run fi fún mi láti máa wá sí orí òkè yìí. Ní December 2024, wọ́n pe àwa kan jáde pé ta bá lè máa san ìdá mẹ́wàá ká san fún oṣù mẹ́ta. So láti December yẹn, mo sanwọ́ March. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní last year yẹn, Ọlọ́run jogún ọ̀kadà kan fún mi. Ó jogún under kan ṣà fún mi. Ó tún jogún pick up kan fún mi. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ò kì í jẹyàn gbé. So gbogbo bí mo ṣe ń san ìdá mẹ́wàá, Ọlọ́run ń dá padà fún mi ní ìlọ́po ìlọ́po. Ìdí ẹ̀ rí mi nìyẹn.
2: Èké hallelujah. Ṣẹ̀rí ohun tọ́lọ́run wá nílò ojú ìgbọràn. Once you are obedient, ó ní bí ẹ̀yìn bá fẹ́ tí ẹ̀ sì gbọ́ràn, ẹ̀yin ó jẹ ire ilẹ̀ náà. Ọ̀rọ̀ tó bá tẹnu wòlíì jáde má máa fi ṣeré o. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ.

0: Praise the Lord.
1: Hallelujah.
0: Orúkọ mi ni Are Musanli láti Amúlòkun. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé pé ní last year June ni mo lọ ṣe test. Nígbà tí mo fura pé nǹkan tó ṣe wife mi kọjá ní 2024 tó fi kú ní January. Symptom tó kọ́ bẹ̀rẹ̀ náà ni heart problem. Bẹ́ẹ̀ mi náà ṣe detect pé ìfọ́pá mi ń ga nìyẹn. Mo kò sí, mo lọ hospital. Wọ́n á treat mi, wọ́n á gbóògùn. Mo tún padà tún sick again. Monthly títí pé ó wá wọ December 2024 yẹn mi lè lọ ibi iṣẹ́ rárá àti rárá títí wọ January ọdún yìí. So wọ́n gbà tí mo wá ń gbọ́ program bàbá wọ́n wá sọ pé à ń wo la à ń expect lórí òkè nínú program tá a sí ní last month pé ẹni tó bá ti ní repeated problem pé ó nílò kó wá fún àdúrà bí mo ṣe wá sí orí òkè ní last month tá a sì kọjá nìyẹn. Mo wá dúpẹ́ lọ Ọlọ́run pé níbí báyẹn níjọ́ kẹrin tá a fẹ́ máa lọ bàbá ní pé ká ta fóònù wa pé ká ta fóònù wa èmi tẹ̀ wá fọkàn sí pé báwọn sọ pé credit alert ni wọ́n ní ogun tó wà lára rẹ̀ wọ́n á ní ká pa bá a ṣe pa báwọn ní pé kí ogun yẹn kó kú. Mo kàn rí pé nǹkan yẹn bí ìbọn yẹn kankan rọ́ọ̀lù mi tí mo fẹ́ ṣubú ní àárín mo sáà ṣáàjà ara mi àti ìgbà yẹn mo rí pé ara mi yẹ́ mi gan ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti January ọdún yìí mi gbúrò àìsàn yẹn mọ́ ogun gan wà nílé báyìí nìsín tí mi tẹ lù mọ́ rárá mi ní feeling àìsàn yẹn. Nígbà tó di ní àná yìí bí wọ́n ṣe tó pè mí nìyẹn mo bá tẹ̀ ń sọ fẹ́ tó pè pé à mo fẹ́ jẹ orí òkè mu wá ó ní kí lè fẹ́ jẹ gan ṣé ẹ̀jẹ̀ kọjá oúnjẹ ni ẹ lọ jà màlà bó ṣe wí ẹ̀jẹ̀ rẹ sí. Mo kọ́ rò pé ó mú mi ṣeré ni ló bá ní òkè nǹkan tí mo fẹ́ fún mi ní ìsinmi pé òun fẹ́ ra fóònù fún mi pé ṣé mo lè ráàyè lọ a sì ti parí nírọ̀lẹ́ mi náà mo ní mo lè lọ wórodù mo sáré lọ ìwórodù nìyẹn eré mo pé o bó ṣe ra fóònù fún mi ní àná nìyẹn.
1: Android ni
0: láti bá mo ti dá iye pé ká sí nínú orí tó bẹ́yẹn
1: wọ́n ṣe ń lo orí bẹ́yẹn rí jọjẹ́ ti dá yẹ pẹ̀tẹ̀ orí òkè lánàá bọ̀dọ̀bẹ̀ panu ẹ̀ tí ó sùn yìí heavy gan.
2: Àjọjì àmẹ́tí ní sọ́ọ̀tì so heavy.
1: Ìnáwó ẹ̀ sókè àwọn oore tí ò tí ìyàdọ̀ rẹ rí.
2: Those kind of goodness that never came your way before.
1: Let your amen sound like thunder, receive it now.
2: Amen. Bye bye.
3: Ọ̀rọ̀ yìí ti jẹ́.

0: Orúkọ mi ni Grace Balogun láti Àkúrẹ́. Ní ọdún tó kọjá, mo wá síbí mo pẹ̀lú àwọn tó ń wá ọmọ mi kan tí mo ti ṣègbéyà fún lọ́dún márùn-ún. Mo wá jáde. Mo wá ní lọ́ọ̀kì, mo jẹ́ ẹ̀kan nínú àwọn tí bàbá pè sókè pé kó gbàdúrà fún àwọn tó ń wá ọmọ. Mo wá
1: gbàdúrà.
0: Bẹ́ẹ̀ni sà. Mo wá gbàdúrà yẹn fún ọmọ mi yẹn. Mo ń ṣàdí kọ́mọ mi bímọ. Wọ́n ní ká mú kan, mo wá mi kàn mọ̀ pé pampasì tí mo mú wá pé ó pọ̀. Mo ṣáà fún un. Sí ìyàlẹ́nu Ọlọ́run, menstruation tó ṣe ní July yẹn kò ṣe mí mọ́. Àfìgbà tó Ọlọ́run bá mi fún lọ́mọ mẹ́ta.
1: Ẹ̀dìdì ẹ̀kí Alleluia!
2: Alleluia!
1: Màmá láwọn mọ̀ pé pampasì dáhùn kó lánípọ̀.
0: Pampasì yẹn mo ronú pé kí ni màá mú báyìí fún àwọn alákọ̀wé mi mọ kan tí màá mú ṣáà pé gbogbo ọlọ́run lo pampasì. Bá kó pampasì lórí igbá mi, mo dì sí Lailonberg. Mo ṣáà wá síbí pé Ọlọ́run o, ọmọ mi omi ìfẹ́ kú kọ́pù mọ̀ mi kan wà. Kó má lọ́mọ o, bá mi fún lọ́mọ, ó dẹ̀ ṣe. Oṣù ń gan menstruation tó ṣe
1: ní kúlà yẹn. Lẹ́yìn ìpàdé tá a ṣe yẹn kò ṣe menstruation
0: mi mọ́.
1: Gbogbo ẹ̀yí tó ń wọ́mọ, lẹ́yìn ìpàdé yìí, oyún ló kù tẹ́ máa ní.